0: FM.
1: Roba ti jade asente le ni.
2: Soro, ba mi fa ke ye soro kakbo. Soro.
3: Then do your friend ayo ni di ye le amare ko tori amare o. Aba mi to fi keke ogu Jonathan fogu aye wa Jonathan tutu. Aba ti o fa ye gba won bi won je nfe kori lori awon omo wa. Akini dele dele fu ibi ko yanu le wa lori omo wa. A o se tajogbe sojo a o je ko wa asisirin e je ma dupe nu le yi. Ogun are meji loke o ya ba mi ke o go go go go go go go go go. Yes, pa sofa ke ye mana babala bi ya mani munje. Eni ndojo keni ten gbadura emi oni mo boje omo lori afafe. Tan re gbogbo nkan to da bi ofo kuro lori awon omo wa. Mama isele kan jele nu bibeli loke jo oru. Awon bi ya ma meji jo su yara pelu awon omo won. Sugbo isele se loru. Omo kan fo sele omo kejo fo sele. Ani ti omo re fo sele o si se pasi paro pelu eni ti omo re fo sele. Nigba te eni to ni omo aye ji. O takiyesi pe won ti gbe omo to fo sele fohun. Lase kese lo kigbe to ni rara o. Olorun wo fi ofo mo ki se tohun o. Gbogbo le pariwo ki se temi.
4: Ki se temi.
3: Iku omo.
4: Ki se temi.
3: Ofo omo.
4: Ki se temi.
3: Ajalu omo.
4: Ki se temi.
3: Arelu omo.
4: Ki se temi.
3: Asan lori omo.
4: Ki se temi.
3: Ibanuje lori omo.
4: Ki se temi.
3: Arokan kan lori omo.
4: Ki se temi.
3: Olopo pada wa mo.
4: Ki se temi.
3: Omo re sirin ni o.
4: Ki se temi.
3: Akoba lori omo.
4: Ki se temi.
3: Adaba lori omo.
4: Ki se temi.
3: Atugba to mo re yen dake o.
4: Ki se temi.
3: Duro ojo pipe lori omo
4: ki se temi
3: kan tu fo omo fun ni lojiji
4: ki se temi
3: loni mo kede ki se ti e o o ni foju suku omo o gbogbo omo ti nbe ni a ma je loruko jesu ya orun tu yin sile adagun odo kike egbin ni aye omo re ko ni run o omo re o ni pada di aso nu wo ogun a ba olojeje ko ni je ti yin o ogun o ma se o ko ni je to omo re nu leye olohun pe ajo so bayi o ko ni je ti yin ninu leyan o o ni ke pajari ladugbo o ni rogun awo ki lori omo o mama odun yi o ni le koko mo yin o mami o du ke leni do po to ya omo re ma bori ori omo re o ni tako ori omo re o ni gbebodi ori omo re o ni suta ori omo re o ni jegbaye ori omo re o ni fiyaje ori omo wo ni su lojo ayo elede omo wo ma ri anugba ni lalaye ori ma gbe ode bi ase yori tomo tomo o ni tawo tomotomo mama sami baba sami oni toro je tomotomo omo won ni dia ko bata fe gbe ariwo ye o ma ti la o koni fo ladugbo yin o ariwo teke si lodo awon eleni ni loruko je koni fo si olori omo o loruko je so mo re ma dide ibi ta ye ti je ye omo re loruko je so mo re yo pada gbe yin be ase jade lara baba labi omo ye dide dide dide dide ani binu ogo omo re latori lo yo fo wa ara re se ra re omo wo ni lo ko iparun o omo to n gbe gbe laje yo gbo won omo re odun yi tin lo kere kere o ni bodu lo tomo tomo ayo ni fo omo re bu o iran lowo to gajo ya tewo gba loni o egan omo re ma pada di ogo angeli dile yi o ni fo ro yin sere mo o awon to omo re ti la lori papa won ni pada ju omo re le o si finish po laye loruko jesus olorun yo mo tesiwaju o goodness and mercy yo ma tele olatoni lo o wa meke tomo tomo idunu ma di kari ile yin o mo tu ayo omo re to gbera ni january ko ni fori sogi o oni keke a lo re abore o olokada chami eleyi o ni kalese aro play gbogbo wa ma gunle layo o a o ni gbo bi si wa tomo tomo idunu atayo odo re idile yin omo olesu tori modikai olore re loruko jesus yo sanu re eku to kan lose to koja asegori o ye o si lose yi o ore re to to si wa tomo re o ye gba olua yo fa gbara re nu aye wa tomo re o oni majo mo ayo yo se olore nla nla omo re o ni se oko marriage wo o asiko to ye ko fe ti lati ma je won mo ni eleni oni gba se re se o ni gbele woran odi ayo omo re o wahala re lori omo oni pada ja sasan o ye gba joju re re tomo tomo wa korin ope o o ye gba ife olorun to tayo igbiyanju omo re ma je yo o ife olorun yo so di nlanu leyen ife olorun yo je ki ilere o se o ife olorun yo je lori awon akobi o ife olorun to tayo ilagure o ya gbale ni o ife olorun tayo o le di lowo o ya yoda re fomo re omo re ma ga omo re ma goke rorun ise omo re atayo omo re oni daru o omo re to wa ni school ye wa ni da pada lofo omo re ma pade o to ti tayo laye o ti ma fa goke omo wa ma je gbangba ire ife mi ororo yan ti o mu yi pada wa yo se si omo re lara pe anu dide somo re pe anu dide soko ati yawo re pe ati yore o dide si yin leni o le oni wa yin ti komo tomo o omo re oni dere ibode omo re oni foju ku ebo elebo o omo re oni ko so wa awon odaju eniyan aji dide koni yin ninu ogo omo re o oni gese male lori omo oni kawo lori soku lori omo o ara adugo oni be o ti lori omo re o oni rogun sori sori lori awon omo re o oni rifoto omo re ko bu sekun oni jije bori olori je isi omo re ma jina wa je pelu ifokanbale amu omo wa lo si afinre jesu olo awa adura mi oni mo bojo mo tagba lori facebook lojo wednesday o tesiwaju leni lori tiktok facebook ati youtube adura ti toni yi gbogbo eniyan pata lokan ibikibi to ba wa ni ago mejo erole ri pe o dara po tori ani pe lori e wa kan lowo baba labiya mo nbe eri yi ana lagbo lori oke
0: ngba to di laro pe ma ru aloko mi wa o wa so nu fe lo sise po mu bo ngba to wa da le mo reti ko do titi ko gbe mo pe ah ki lo sele mo sa pe mo pa on number ore na ku si to lo ngba to wa di laro sunday bo se ji pe mi niyan pe elo ohun ma last dent mo no last dent oni gan abe trailer lo ti yo ma ru ayen pe ma ru ayen pare patapata ni mo ni ki lo wa se wo o la won meta la won wa nu marua ere ti marua yen ba wo abe trailer yen o wa ni ohun o nu ohun omo kan to sele pe ohun o ti e mo bi ohun do fe ni o bi ohun pora ni o o nu sa agbara to hun ni confet keji pe a wa ni ngba ta won yan wa de pe a o pe eyan kan pe se pe niyan ti ku bayi ngba to ma jo ohun po ohun dide ko si kan to se ohun
4: ko si to se
0: ko lapa ko kan lese ko bo lara ko si kankan to se won ni ah olohun fakeye won ni gan bi olohun fakeye to ti e n pari ogun bi angeli e lo wa gbohun dofe pe to ba wa nile wa ma pa olohun fakeye olohun fakeye
5: olorun abo le rin yen o ni ororo ojo sunday yen a ma fi sami si faju ile abo olorun o ma wa ninu ile yi o
3: ẹni tó bá lòun mẹrẹ sani torí ẹnìkan jọjọ tó ń léhun àdúrà tó yẹ kó máa gbà ní wípé tí ẹyọ ẹnìkan kó máa padà dé ọgọrùn-ún máa lọ́wọ́ tí ń lè ẹni tí atẹ́gùn fẹ́ẹ̀lù tó ń yọ pé atẹ́gùn òpin òṣùbú ó yẹ kó máa jọ̀nà lọ́jọ́ tí ìjì bá máa jà nítorí atẹ́gùn àti ìjì wọ́n gbé agbára tó yàtọ̀ dání ìjì tó ga jù láyé fún abiyamọ náà ní ìjì ikú ọmọ mo kéde òní rí lọ́jọ́ ayé rẹ o wà ní fi lọ wò ẹjọ́ ẹjọ́ kọ́ ní lẹ́gbọ́ kí àlejò kó gbọ́ o ìpàdé ọjọ́ sunday dandan ni fún wa tọmọ rẹ màmá mi kì í mú ìpàdé dandan fún àwọn abiyamọ nígbà míì ṣùgbọ́n tó bá ti dójú ẹ̀ báyìí màmá bàbá màá rọ ohun tó bá lè ṣe ni kó ṣe kó jáde ńlé nítorí ìpàdé ọjọ́ sunday yìí ìpàdé àbàmì ni níbi tí gbogbo ìdílé yóò ti máa gbàdúrà pọ̀ nínú ṣọ́ọ̀ṣì gbogbo ìdílé máa di ọwọ́ ara wọn mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan tí wọ́n máa rẹ́ ọ̀pọ̀ lórí ọmọ jáde wọ́n máa lè kúrò lára bàbá àti màmá náà tí pẹpẹ ṣọ́ọ̀ṣì yóò dẹ̀ máa gbẹ̀mí lóòyẹ̀ tí ó ní pẹ́ kó dára pọ̀ mọ́ sí ọlọ́run náà mi sí ọ ọjọ́ sunday yẹn ni mo máa fún gbogbo ènìyàn ní òróró ní ọ̀fẹ́ wọ́n kàn lọ fi ṣe àgbélẹ̀bù síwájú ilé rẹ bíbélì wípé ní ọjọ́ tí mari àmìnà ibi yóò rẹ ilé rẹ kọjá má jẹ̀ mú yẹn lọ́fẹ́ tẹ̀lé ní ọjọ́ sunday mú ìkẹ́dá ní tó bá ti ń bọ̀ nítorí mo fẹ́ dẹ òróró sínú rẹ ni wàá tún ṣàánú àwọn ará àdúgbò rẹ wàá tún fún wọn bọ́ọ̀lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ṣẹ́gun ọ̀tàlógún state sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fákẹ́yẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o ẹjẹ́ máa lọ jẹ́ kí gbogbo ènìyàn wá dá ọrẹ lórí ọmọ rẹ̀ 500 naira ló máa dá lórí ọmọ kọ̀ọ̀kan gbogbo àwa tá ti dá ọrẹ 500 lórí ọmọ wa tún lè tún dá kí ètò kó lè máa tẹ̀síwájú kò sọ ń tó gbé o àtọ́rí ìkẹsẹ̀kẹ lọ lọ́rùn lẹ́wọ̀ ọ̀rẹ́ ó yá wàá jẹun ọmọ àdúrà orí afẹ́fẹ́ yóò tẹ̀síwájú ní àárọ̀ ńlá tààrọ̀ ńlá yẹn kò sẹ́jọ́ wọ́gbẹ́ àdúrà ní sòsé ọlọ́run bàbá alábìyamọ o
6: ààyè ló wà.
7: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
3: Abiyamo, a ò ní máa bọ́ jẹ mọ́.
4: From Lagos, this is
6: Jordan. 105.5 FM.
8: This is Jordan 105.5.
9: Station with a voice for 100.

0: Bible between 4:16 a.m. and 4:30 a.m. every day. Ayo, ni temi tielo dojuma. Amen.
1: Fantastic teams.
2: Go mani fun Olorun loke. Fun gbogbo ka ti olugbo to ngbo mi ka kiri gbogbo ile di agbanlaye. E o ma dupe lowo baba mi baba re. Eni to ji esi mo ni alaye. En to je ko ri ojo ta pe lojo Friday to je ojo agbara ni gbogbo le to gbe ngbo mi pata pata ma ji lori pepe re ni igba be so toto. Ni bo tin fo gbo to wa lara re ti o dani o ma jade. Ma tu dupe ibi to gba koja lawon kan gba be soja onje to je to mara ebe lawon kan je to faye le ma dupe lowo baba mi baba re to je ko ri ojo kejila ni osu kefa 2026 bo si bi pepe ya jo haleluya mesa ti ogun mesa to fori bale ni igba mesa bo ti wa se be bi para pojulu mo sinu eto yi bo ti pe mi na ni woli yin te ti mo Olari waju olagbem epi anu ni morigba kini baba mi arugbo ojo ni ka tun se na ni ti owuro ya mi di enu akoko re ya jo ni re ajo mi ka jo gbo to ni ma je mu ni fun gbogbo kan te si mi na ni to wuro ya mi lesi gbo re ya jo ni re ajo mi baga joko re sumo bi ya o lo sinu we mark ori kejo pa 22 re kilo wi
3: O si wa si
2: Bethsaida.
3: Won si mu afoju kan wa sodo re.
2: Won ma afoju kan wa si odo re.
3: Won si bi pe.
2: Won bi pe.
3: Won si be pe.
2: Won be pe.
3: Ki o fowo kan.
2: Ko fowo kan.
3: O si mu afoju na ni owo.
2: O ma afoju na lowo.
3: O fa jade lo si eyin ilu.
2: O fa jade lo si eyin ilu. E ma gbe itan ni la. Ni Jesu Olubadalu o fa jade lo si eyin ilu. Ai moye eniyan na lo ni lo fun itoni na ni ti aro oya
3: nigba ti o si tuto si loju
2: nigba to tuto si loju
3: o si gbe owo le
2: o gbe owo le
3: o bi lere
2: o bi lere
3: bi ori onkon
2: bi ori onkon
3: o si woke
2: o woke
3: o si wi pe
2: o wi pe
3: mo ri awon eniyan
2: mo ri awon eniyan
3: o dabi igi
2: to dabi igi
3: won rin
2: won rin atesiwaju
3: leyin eyi ni
2: leyin eyi ni
3: o tun fi owo kan loju
2: o tun fowo kan loju
3: o si
2: nigba keji yes
3: o si mu ki o wo oke
2: o tun se gini
3: o si mu ki o wo oke
2: o mu ko wo oke
3: o si san
2: eh
3: o si se
2: o si se
3: ori gbogbo eniyan gbangba
2: ori gbogbo eniyan gbangba se gbo ikini ori igi ikeji ori gbogbo eniyan gbangba I mommy isele agba mi kan be sele loru eni ni so oru gbogbo e to ni ru alebu be ni baba mi ni kan fara won wa wo biti biti awon eniyan ti won gba ira lana ti won lo le won pelu ayo imo mo bi fire night oru eni yo tun ni agbara mo mi gbogbo e ti o lo glass ni baba mi ni kan fara won ati awon eniyan ti won ori ran ini ma ni agbara sa iwo na ri pe o fara won o ri pe looto eni kini yen ti Jesu so ma ori igi o tun ni gbogbo eniyan e ye tesiwaju
3: o si ran pada lo si ilu
2: o ran pada lo si ilu re
3: wipe ma se lo si ilu
2: ma se lo si ilu
3: ki o ma si se so fun enikeni ni ilu
2: o ma se so bele keni ni ilu ibi ta pari eniyan si ni ma se lo si ilu ma se so fun enikeni ni ilu mommy isele abami kan ma sele ti gbogbo eyan ma ri lara re loni ti le oni to su ko to di harola gbobi gbogbo to se party ma bo ito lokoto ito ri dada to ito ri dada dada to ma bo o ma ni agbara o si mo pe looto ni Jesu melayi ki lo fi pari e se bi tori igbala mi re ni baba mi tutu ran mi jade obi tori igbala emi aimoye oniruru o se ran mi jade awon kan wa ti won ni Jesu awon kan wa to won ti ku feje awon kan wa ton pa yan le ko lojojumo awon kan ti won wa ti won rin ona iparun awon kan wa ti won mu kolo ti won mo baba won mi ti won mu arikishina gbogbo awon ti baba mi ran mi si ni iwo na jewo Jesu Oluwa to lugbana o ba pari kini iwe ro mori kewa ese keso si kewa bi
3: pe
2: pe
3: bi iwo ba fenu re jewo Jesu ni Oluwa
2: o ba fenu re jewo Jesu
3: ti won si gbagbo ni okan re pe
2: to gbagbo ni okan re
3: pe olorun jidide kuro ninu
2: o jidide kuro ninu oko
3: a o gba ola
2: a o gba ola
3: nitori okan ni a fin gbagbo si
2: odudu okan la fin gbagbo si odudu
3: eni la fin jewo si
2: gbagbo okan la ẹni wo bi ọkọ la fi ń gbàgbọ́ sí òdodo ẹni la fi wọn náà fẹ́ ni ẹ jẹ́wọ́ bó burú tó ti ṣe kó dẹ̀ jẹ́wọ́ sí ní ìgbàlà ibẹ̀ lógún yẹn ṣẹ́ sí yá bọ́ sí pẹpẹ yá lọ gbàdúrà wà á máa kígbe olúwa o wà á pa ẹnì kan máa sọ̀rọ̀ olúwa wà á kígbe ní òun rárá olúwa ó gún o ló ń jà wọ́n níbi tá a ti bí mi olúwa nílé bàbá nílé ìyá finá ti jáde kó o dẹ̀ wá ayé mi sàn ó yà dúà má bò ekatabua rigadolo ekele kapuria lẹ́tẹ̀ ní brodosoka kàlí brada náà ṣì kàtàbà rida tó de manga lápòlùsù yéésù olúwa wa amí níbi tó de bàbá àmẹ́nà mi sí ẹnìkan nílé tó dùbúlẹ̀ àìsàn gbogbo ọwọ́ àìsàn ọ̀fọ̀ àìsàn lára rẹ̀ ó yá pálẹ̀ jáde kó o sàn kó o dẹ̀ má gbọ́n nípa ẹ̀ kí àkẹ́tì àìsàn fọ́ lójijì kí ẹ̀wọ̀ àìsàn tó gbé wẹ̀ kó yá kó gbé náà yéésù olúwa wa amen ẹnìkan tó ń gbọ́ mi nílé mo bẹ̀ lórúkọ ọlọ́run bó o ṣe ń gbọ́ mi yẹn òkínní kan wọnú etí òsì rẹ mo fi iná tì jáde kétí òsì yẹn gba ìwòsàn kí ìyànà dẹ ṣẹlẹ̀ yéésù olúwa wa amen gbọ́mí àtòrúró sókè orúkọ yéésù ọwọ́ iná kó wọnú omi kó wọnú òróró kó dẹ fayọ̀ dúpẹ́ yéésù alágbàbí wa amen sáàmù tó kásám dáìsì bó ti ń kà sí káwọn ó sẹ́bù sí ìṣẹ́gun rẹ̀ dájú kó wá fi psalm 3 sí yóò sì dára fún ẹ yéésù alágbàbí wa amen níbi tó gbé dégbò gbọ́kàn jókòó ẹnjíníà mi à lọlé agbára.
4: Esther Edun mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́pọ̀lọpọ̀
2: abẹ́kòkó kini jésù ṣe
4: mo dúpẹ́ mo wá bí lánàá tẹ́lẹ̀ mi kì í fi ojú ìríran dáadáa mi fi ríran o níwájú ọlọ́run àtẹ̀yàn mi fi ríran dáadáa àbí bí èèyàn bá súnmọ́ mi dáadáa báyìí
2: ni
4: mo tó máa rí bẹ́ẹ̀ ni
2: kí
4: n tó rí níwájú ọlọ́run àti èèyàn
2: bẹ́ẹ̀
4: níwájú ọlọ́run àti èèyàn
2: sí ìsìn ìkùnà
4: ní àná tí mo wá olúwa gbogbo inú ayé mi mo dúpẹ́ nígbà mo délé mo mú òróró yẹn mo fi pa ojú mi mi lè ra omi ṣùgbọ́n mo nígbàgbọ́ mo fi òróró yẹn mo fi pajú nígbà máa tó ìṣẹ́jú méjì ọlọ́run ọba ojú mi kílíà.
2: kábíyèsí ọlọ́run ẹgbẹ́ rí ẹ̀sà ẹ̀dùn ẹgbọ́n tí bàbá mi ṣe ẹ̀dùn ẹgbẹ́ bí èèyàn ò bá súnmọ́ kò lè rí ènìyàn dáadáa lójú ẹsẹ̀ tó ra tí ó fi omi àánú sí ojú rẹ̀ àti òróró ẹ̀sà máa padà rí náà kedere gbogbo tí ẹ̀sà ò rí ẹ̀dùn gbogbo ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní rí mọ́mí ènìyàn máa nágbára ìṣòro fáànàìtì máa lé dípò wà ń bẹ̀ gbogbo ẹni tí ìríra rẹ kò sí mọ́ bíi tẹ́sítà ẹ̀dùn orí ọ̀fẹ́ tẹ́sítà ẹ̀dùn nígbà ẹgbà kẹ́ẹ̀dẹ̀ ríra kedere aṣẹ́ ìpè kó wò yín sàn kẹ́ẹ̀ sàn pátápátá kẹ́ẹ̀dẹ̀ wá yín ọlọ́run yéésù olúwa wa àmì níbi tá a lè fẹ́fẹ́ níránṣẹ́ wọ́n máa rètò lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún wọ́n sub nọ́mbà ni kó o ti bá mi sọ̀rọ̀ àbọ̀ fẹ́fẹ́ níránṣẹ́ bíi tẹ́sítà ẹ̀dùn jẹ́ kó clear dada ó yá.
3: 08-3-4-6-2-8-6-1
2: ó máa dára fún ẹ bá mi sọ̀rọ̀ àbí kó o fi ẹ̀rí ẹ ránṣẹ́ sí wọ̀ sub nọ́mbà àbí kájọ fojúrojú má gbàgbé ìṣọ́wòrò aago méjìlá òru ni ó bẹ̀rẹ̀ yóò parí láago mẹ́rin àárọ̀ ọjọ́ kejì gbogbo ìwọ tó bá láǹfààní tọ́nù ẹ bá jì ó dìde láago méjì aago mẹ́ta ó dìde láago mẹ́rin ó dìde láago márùn ibi tí wàá sùn sí wà láwọn ìjọ fi bẹ̀rẹ̀ ojú òde ní ti ẹ mo ló ti gbọ́ mi kú tọ́nu sẹ̀mẹ̀ bọ́dà ló ti gbọ́ mi san ojú orí àtàn ìyànà yẹsì gbogbo ẹ̀yìn tẹ́ gbọ́ mi lábúlé ẹ̀gbà ẹ kọ̀rọ̀ róòdù òkèlè òǹdúró ṣe àlímọ̀ṣọ́ àkówọ́njọ́ máa bọ̀ inú ètò yẹn gbogbo ẹ̀yìn tẹ́ gbọ́ mi pátápátá wọ mọ́tò tó lọ sí ìyànà ìpajà bọ́ọ̀lẹ̀ ní under bridge fúnà sọpọ́sìtì ẹ ọlọ́kadà wà ń bẹ níbo ló ń lọ ìyànà odò number 5 victor láàyè avenue bákan náà gbogbo ẹ̀yìn tẹ́ gbọ́ wa ní korodo odò ń gúnyán mile 2 ọjọ́ ta kí ni wọ́n dán dúró ṣe mọ̀ wéé múra kó máa bọ̀ o lè bá aago méjì ọ̀sán mẹ́ta àbí tó wà sùn sí wa bákan náà gbogbo ẹ̀yìn tẹ́ gbọ́ wa pátápátá ní òjòjò bẹ́ẹ̀ ga kí ló ń wọ ọmọlé phase 1 ọmọlé phase 2 ìwọ náà máa bọ̀ nínú ètò yẹn bákan náà gbogbo ẹ̀yìn tí e pada gbo mi ni pen cinema gege orile agbo ti kuyo dope mu won moto to nlo si ya na paja bo le ni ya na odu fe seri wole number 5 Victor Olaya Avenue uti debe na ni oju ode ni ti Jesu alagba bi wa amen gbogbo eyin te o le se ke ma ro wa lowo o ma kin ku riri iwo na ma rin to ji lowo irugbin Solomon 2000 o le se ko se tomo mo ti en wo nkan te o se te o se tomo yin la baba mi so fun mi pe ko to pe 48 hours omo re do yo ni eri kan ti wa de pada wa jeri e be le ni to da ya torun anointi ori re anointi ori omo re bawo ron re pada mi anointi ori ko anointi awon re baka na ni irugbin ni o duwo gege bi ipenija baka yin package te o le se kan ma furugbin abiamo wa ni mo jiya lori omo mi o gbodo to fi ojo ale wo bi ki n to pada gbogbo ikawomori fese jole lori omo ti mo jise jiya fun 1005 ni futi yen ko futo mo ko futo mo ki wona to futi e bo ti n se wa ma ti ma ma gbadua fun ki lo se aworan mi aworan ti e to mo yen lo wa anointi to ba pari bo ba ti n se wo bi o ni rogun ikawomori fese jole wa de fayo dupe enikan ni kini account number Access Bank ni ma call 00960742221 Access Bank Olariwaju Solomon Olagbemi bo tin fi si omo ni ku me lori o ni pada jebi o de ni rogun kan mo ri fese jole fisiko pe mi kin gbadua fun atomo re ah o ma ni agbara bo ba ti wa se be nkan kan ni ko se ba bu ororo sowo pe mi kin gbadua fun wa atomo re leni o ma nagbara yo si dara fun o fe pe woli baba so meji na ni wo pe fun oya
3: 08026613610
2: o ma dara fun e pe mi kin suri ba gbagbe pe o ma bororo die si owo si e lati gbadura si wa ti le re ki la o fi pari e idame wa nbe lowo oni fi dami wo bi nba de se fere si orun sile to be geti aye ko ni le gba ibukun gbogbo idame wa mo wa eyan just 50,000 ti o se idame wa bo ba tin se wa ma pe mi irugbin awon package o fe ma fo kan ran wa lowo lori afefe won fe ma so slot kini meji meta iwo na pe mi ko ba mi soro abi ko fi si giti bi account o tun wa ni ore kan lowo ti won na fe ma lo lati ma fi gbeto yi naruge ni every day abo fe forugbin ojo agbara ba gba be pe ni di ojo agbara
5: ojo making you the best entrepreneur you can possibly be
2: Friday fe forugbin ojo agbara enikan ni kini account number gtb ni oya ma call si de 00164997233 gtb Olariwaju Solomon Olagbemi enikan no wo ti ri kan 00164997233 GTB Olariwaju Solomon Olagbemi Bolton Fisi omo ni ku me lori deri Olorun a de se wa de fa yojo pe yo si dara fun e o de ti ri be se to ma gbagbe wi pe iwo na le mu date to foju ri mi ta jo foju ruju o le mu date yen ni ero ba so ti won pe fun e lekan ma wa gbagbe pe a lo si le Oluwa iso urude ni mejeji ifo ati yana paja ma wa gbagbe pe apala koko bakan na na Jesu Oluwa wa
6: from Lagos this is
7: Jordan 105.5 FM this is Jordan 105.5
8: station with a voice for entrepreneurs

0: sí àsásí àti àránsí.
1: Ẹ gbọ́ kan kí mẹ́ta tí wí
0: tẹ̀. A dá padà síbi tó
1: ti bẹ̀rẹ̀. Back to center.
0: Back to center. Back to center. Ẹ gbàdúrà kẹta. Gbogbo ọwọ́ tó ń fà mí lẹ̀.
1: Ẹ yà ọ́ bí mi dá.
0: Ọwọ́ tó ń fà àwọn ọmọ mi
1: sí. Ẹ gbọ́ kí mẹ́ta dá.
0: Mo gẹ̀ yín dá.
1: I cut you off.
0: Ọwọ́ ẹ méjèèjì ló máa ṣiṣẹ́.
1: Olúwa
0: gé ọwọ́ àfààní.
1: Psalm 91.
0: Gbọ́dọ̀ jọ. Ète kẹ̀tẹ̀ ò lè dúró.

nípa ètò ìṣúná pàápàá jùlọ amẹnuba àwọn nǹkan tó yẹ ká máa ṣe gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ò fẹ́ fọwọ́ lẹ́rán lásán tó jẹ́ pé ìwọ náà fẹ́ kúrò lẹ́gbẹ́ ẹni tí yóò máa tọrọ ó fẹ́ máa fún yàn ìwọ náà fẹ́ máa tọwọ́ bàpò láti máa yọ wípé àwọn nǹkan tá a lè máa ṣe pẹ̀lú àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilé tá a gbé dání táwọn olóyìnbó ń pè ní smartphone àwọn ìwúlò tí àwọn fóònù ọ̀hún wúlò fún wa bẹ́ẹ̀ náà lè tó irú à ìdínú tá a fi pè ní ọ̀nà àbáyọ torí pé gbogbo kùdìẹ̀kudiẹ eléyìí tá a bá ti ń dojúkọ nípa ètò ìṣúná ara wa a gbúdọ̀ máa wá ojútùú sí àti ọ̀nà àbáyọ sí pàápàá lánàá amẹ́nubọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ lè máa ṣe nípa pé mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ pé tó bá sínú wọdúrópù rẹ̀ àwọn aṣọ kan wà tó ti rà tó ti pẹ́ tó jẹ́ pé aṣọ ọ̀hún sì tuntun ó sì ṣe é wọ̀ fẹ́lòmíì bẹ́ẹ̀ bá múra aṣọ bẹ́ẹ̀ lọ dáadáa tẹ hangi ẹ tẹ snap ẹ tẹ fi sórí whatsapp yín ẹ fi price tí ó pọ̀ sí àwọn èèyàn ó béèrè fún ọ̀pọ̀lọpọ̀ bàtà ló wà nínú ilé yín tẹ kó sínú ilé tẹ ẹwọ̀ tó dẹ̀ sì tuntun síbẹ̀ ẹ má jẹ́ ó bu mọ́nú ilé ẹ gbọ̀n dáadáa ẹ polish ẹ ẹ snap ẹ ẹ fi sórí whatsapp status yín ẹ polówó ẹ àwọn èèyàn ó rà á wọ́n ní ohun tí ò dá fẹ́nìkan ohun tẹ́nìkan ò lò mọ́ ìwúlò ní fẹ́lòmíì àbẹ́yìn ò mọ̀ ni kò sóhun tó bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ohun tẹ́ ẹ lè ṣe lọ́ọ̀ lásọ lánàá lónìí mo sọ lánàá náà mo ní pé ìwọ tó bá ní nǹkan kankan tó o pé ọlọ́run jogún ẹ̀bùn kan fún ọ pé láti gbé nǹkan kankan kalẹ̀ tí ó ṣe gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láǹfààní tí ó ṣe àwùjọ láǹfààní ó wá fẹ́ kọ́ ọ̀yàn àǹfààní wà fún láti wá sórí ètò yìí kó o wá sọ bó ṣe lè kọ́ àwọn èèyàn àyè wà ìyálọ́jà ni babalájé ni oníṣẹ́ ọwọ́ oníṣòwò ẹ̀yin fẹ́ kọ́ àwọn èèyàn bó ṣe lè ṣe ìṣòwò láàrin oṣù mẹ́fà tó dẹ̀ máa yé wọn yékéyéké àyè wà fún yín lórí ètò yìí ẹ máa bọ̀ ìdínú tá a fi pè ní ọ̀nà àbáyọ torí pé a gbé kalẹ̀ fún gbogbo èèyàn pátápátá ni pàápàá jùlọ àwọn tí wọ́n ní àròjinlẹ̀ nípa bí èèyàn ṣe lè sọ ogún di ogójì sọ ogójì di igba kí owó lè máa pọ̀ sí èdè rèé tí ètò yìí fi wà bó o bá ní 50 naira lọ́wọ́ bí 50 naira yẹn bí ó ṣe di 200 naira bí 200 naira yẹn bí ó ṣe di 1000 naira bí 1000 naira rẹ bí ó ṣe di 1 million naira òun náà lágbúdọ̀ jọ máa rò papọ̀ tọ́tún bá rò kó sì náà rò ọgbọ́n ọdún tẹ̀yìn nìyẹn tẹ́ lè dá láti fi gbé nǹkan kalẹ̀ tí ó sì bí owó jáde ẹ máa bọ̀ lórí ètò ọ̀nà àbáyọ ẹ pé mc ìràwọ̀ ẹ kàn sí mi ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe gbé wọlé báyìí ó ṣe gbọ́ bí ó ṣe dì tẹ́wọ́gbà tẹ́yìn náà ó sì di ẹni tó sọ pé èmi ni mo bẹ̀rẹ̀ kínní tí mò ń kọ́ àwọn èèyàn èmi ni mo kọ́kọ́ ń kọ́ àwọn èèyàn táwọn èèyàn fi ń ṣe lónìí bẹ́ẹ̀ lórí ètò wa lónìí a máa kọ́ wa bá a ṣe lè máa gbin jíńjà gbogbo wa la mọ̀ nǹkan tó ń pè ní jíńjà bẹ́ẹ̀ náà la sì mọ ìwúlò rẹ̀ gbogbo wa la mọ̀ wípé jíńjà lásìkò tá a wà yìí ó wọ́n ìjọ wo ni mo tiẹ̀ nílò jíńjà mo fẹ́ fi sínú àgbo kan àgbojẹ̀dí kan tí mo fẹ́ mu nígbà tí máa débi tán ti ń ta jíńjà mo rí wípé jíńjà wọ́n a kọ́ ẹ̀kọ́ nípa bá a ṣe máa gbin jíńjà lórí ètò lónìí torí pé jíńjà ti dowó níta báyìí bẹ́ẹ̀ ni àwọn kan wà tó jẹ́ wípé wọ́n mọ̀ nípa bọ́ ṣe ń ṣe irú ẹ wá kọ́ wa bá a ṣe lè ṣerú fúnra wa àwọn ìrìn àjò tá a rìn ètò yìí kí pọ́pọ́ làárò ní gbogbo àwọn tá a sì kọ́ wa lánàá ẹ má gbàgbé ẹ fi sọ́wọ́ òsì yín ni ẹ má fi sọ́wọ́ ọ̀tún torí tẹ bá fi sọ́wọ́ ọ̀tún ó ṣe é ṣe kẹ́ ẹ fi jẹun ẹ lè máa rántí pé onímọ̀-ẹ̀rọ James Adesina sọ nǹkan báyìí lánàá o jẹ́ tètè gbégbèsẹ̀ sẹ́mínà wọn ní sátidé ni o mi ní gbàgbé màá débẹ̀ ọmọ ọ̀rẹ́ yín ẹ pè dání kóun náà lọ kọ́ mo ti sọ fún wa ẹ mú báírò yín lẹ̀ àti ìwé ìwọ̀nba nǹkan tá a bá sọ lórí ètò lónìí ẹ máa wọn kọ́ lẹ̀ tí fóònù tẹ́yìn fi ń gbọ́ rédíò yín tó bá ní rìkọ́dìn ẹ rìkọ́ọ̀dù ẹ̀ àgbọ̀ tún gbọ́ kẹ́ ẹ máa gbọ́ kẹ́ ẹ máa gbọ́ torí pé ohun tí ó ṣe yín láǹfààní tí ó mú ọ̀nà àbáyọ wá fún yín òun là wá wà fún lórí ètò yìí mo dẹ̀ ń pe gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ọgbọ́n ọdún náà láti kọ́ àwọn èèyàn ẹ máa bọ̀ àyè gbà yín lórí ètò ọ̀nà àbáyọ lórí ìkànnì jordan 105.5 fm ẹ̀rí olúwàgbẹ̀mílẹ́kẹ̀ adébáyọ̀ lorúkọ mi mc ìràwọ̀ yín náà rèé o àgbàlagbà ọmọdé ti ń pẹ́ gbé bàbá ẹ̀ lórúkọ mo kí wàá láàárọ̀ pé ẹ̀kú ilé ẹ̀ káàbọ̀ ẹ̀kú àmójúbà wa

0: Adeori Okin ko jọ teye keye K1 the ultimate lori to ona bayo na lawa lori kan ni Jordan 105.5 FM MC Rawo lo ko mi onimero James Adesina ti wa nle agodo laaro yi baba e ka ro sa
1: e ka ro MC Rawo mo ki aku eto
0: yes sir
1: mo ki gbogbo eyin ololufe eto ona abayo lori kan ni yi Jordan 105.5 FM Eruko mi ni James Adesina engineer professor doctor ori eto ona abayo
0: e kaabo won ni bi ti aba roko ti si na lati nbere si ni san lana opolopo oro la so sugbon e fun wa ni aridaju wi pe e ko wa awon ona ti awa na fi ma gbin nkan ton pe ni jinja mo mo pe oni o ba pe ni atale e ja ko be lati be
1: e se pupo mo ki gbogbo awo eyan ara le lekan si a ri pe ni sa ta wa yi gbogbo wa na ni a complain pe ah be economy se nlo
0: yi
1: awa wi po gan ko de kin sa wa wi asan awon nkan ti a complain le lori na o ja won nkan to je po se pataki tori gbogbo nkan o ri bayi ọwọ́n gógó nǹkan ò rí báyìí kò rí báyìí a máa ń sọ bóyá bíi 10 years ago 20 years ago sígbà tá a wà yìí a rí i pé gbogbo nǹkan ò le kókókókó báyìí ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe sí o torí nínú ayé tá a wà oríṣiríṣi nǹkan lojú a máa rí ìdàgbàsókè dẹ̀ tó ti wà lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní àná nísìnyí ọrọ̀ ajé ilẹ̀ orílẹ̀-èdè amẹ́ríkà ó jáwálẹ̀ díẹ̀ àwọn stock market tí wọ́n jáwálẹ̀ torí ogun tí wọ́n bá orílẹ̀-èdè iran tó ń bá jà in fact epo gan tó lọ sókè lánàá epo lọ sókè lánàá torí pé wọ́n lọ sọ bọ́ǹbù sí àwọn tó lọ sọ àwọn àkàrà kan sí orílẹ̀-èdè iran so a rí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ni ò jẹ́ kí ayé kó balance ni ò jẹ́ kí economy ayé balance tẹ́kọ́nọ́mì ayé ò bá dẹ̀ ti balance economy àwa tá ń gbénu ayé náà yóò mọ̀ ṣe ṣégeṣège lẹ́ẹ̀kọ̀ọ̀kan ta bá ń sọ̀rọ̀ ń pa pé kí gan ni ọ̀nà àbáyọ àwọn nǹkan wo la tiẹ̀ lè ṣe tí ó yẹ pé wọ́n jagun o wọn ò jagun o boko haram kidnap o kò kidnap o àbí àwọn èèyàn lè kí gan làwọn nǹkan àwọn nǹkan wo gan la lè ṣe mo máa ń sọ fún wa lórí ètò yìí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè ṣe mo ti sọ lórí àwọn iṣẹ́ lórí ayélujára àwọn nǹkan ta lè wọ́n ti opportunity ti ẹ̀ pọ̀ lọ rẹpẹtẹ so ṣùgbọ́n lónìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ nìkan nípa iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ àti ìṣòwò tó jẹ́ pé ó lówó lórí gan tó jẹ́ pé a lè ṣe tá a ní mọ complain pé owó yóò máa tó kò máa sówó báwo ni gbogbo ẹ ṣe wá rí báyìí òun fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ginger farming ata ilẹ̀ àbí ìràwọ̀ ata ilẹ̀ ata ilẹ̀ ginger òun ni fẹ́ fi bá wa sọ̀rọ̀ léni ta bá tiẹ̀ ń sọ̀rọ̀ nípa ginger kí gan tiẹ̀ ni ginger kí ni ginger kí gan là ń fi ginger ṣe kí ni ìdí tí mo fi gbé ẹ̀kọ́ yìí wá sórí afẹ́fẹ́ ìyẹn tá n pè ní ginger farming and ginger business ginger farming ká mọ gbin ginger
0: ìgbin ginger àti owó ginger
1: àti owó ginger nǹkan méjì mo ní mo kó papọ̀ tí mo fẹ́ kọ́ wa nìyẹn o ṣe rí oúnjẹ nǹkan ta bá ti ń jẹ sẹ́nu àti oògùn bóyá nǹkan ń ṣèyàn ni o èèyàn ṣàárẹ̀ ni o tó wá lo oògùn ṣe rí nǹkan méjì yẹn kò sí bílù ṣe lè lé tó táwọn èèyàn ò ní rà á oúnjẹ àti oògùn nǹkan tó máa jẹ́ kí tó máa mú ara èèyàn láti yá kò sí ni àwọn èèyàn máa ń kówó sí in fact ẹlòmíì gan lásowó tó ní ó prefer kó fi ra oògùn àti oúnjẹ kó má lówó mi mọ̀ lákàntì níbi tó ṣe pàtàkì tó ti táwọn nǹkan bá yẹ tó yẹ pé ó ṣe kókó dé torí ẹ rí pé tí ẹ bá lọ sí pharmacy tẹ bá lọ sọ pé ẹ fẹ nǹkan kan ṣe yín ẹ wá fẹ rògùn wọn á sọ fún pé ogun tí ó ṣiṣẹ fún yín o wọn ń tà ní 5000 naira ni jiyan ni so pe se ko gba 2000 naira tori anything nkan o ba se ni o mo price ogun nkan o se eniyan wa ma o pe ogun ton ko ma sise fun e wa ni pe rara o fe ma tun waste time lati price e won o ke no ounje jije na won o ke no ounje jije o iye ton ba ti so pon ta sibi rice kan ohun lo ra o o ni so pe to ba lo si tree ni sin
0: ko be be be je ba nfi die si
1: alo wa ko be won ni e ba mi gbo die si o le reduce price e tori eni to nta ounje en to nta o ti mo pe o ti calculate owo magi owo gas owo awo o ti calculate everything sinu e nitori na no fi ma ni standard o de mo pe ti wo ba ra elomi ma wa ra ibi ma pe elomi a wa ra so wa je nkan ti mo ri pe o lowo lori gan lagbaye bayi so pe ta ba se ma dolowo dolowo gbo nkan ti awon nkan ta le pe ni ere oko ati awon nkan ise ogbin awon nkan ogbin ta le gbin ata ile iyen ginger o je nkan to je pe o ni owo lori o kan je pe ka kan so pa kan fe ma gbe nkan lasan ka kan gbe lasan rara agbodo gbe nkan to lowo lori nkan to je pe o gbayi nkan to je pe a le export e lo soki okun in fact oke okun gan ti jinaju a le gbe lo si Ghana karita a le export e lo si Cameroon kutonu karita nbe ka si gba owo gidi a ri pe owo kutonu gan o ti gbe pelu jowo Nigeria lo owo Ghana owo Cameroon o ti gbe pelu jowo wa lo bayi so iwo to ba le bere ginger farming to ba le bere re to ba le ma se owo re wa di olowo ninu gbogbo bi gbogbo e se le yi iwo na ma ti ri titi e se ta ba n soro nipa ginger yi awon nkan wo ni amount e nlo ginger yi fun ginger je unje o je ounje ni awon pharmaceuticals awon to nse ogun ta nlo won ma nlo ginger na ninu awon eroja to nlo fun awon ogun kan ta ma lo nra ginger o wa ninu re ginger wa ninu awon ogun ye awon to je pe won ma nse cream cream to ma je to ma fara lore ta lo ma ma don won lo ginger na fun awon cream kan ti a fi n para erun ta won ta le pe ni awon cosmetologists awon cos awon cosmetics won ma nlo na won ma nlo won ma nlo won ma nlo ginger fun cosmetics na and o je nkan to je pe o ni owo lori daada ginger yi o tun wa je okan gboogi ta ba nso pe okan gboogi ninu awon nkan ogbin to je pe o da to je to si tawon yan to je pe gbogbo orilede Nigeria ohun lo nilo re and Nigeria wa je orilede akoko ni Africa to je pe awa ni a le so pe a je olori ninu kagbe ginger ninu kagbe ginger ka export ginger orilede Nigeria awa ni olori o niyan number 1 world leading producer of ginger number 1 ni o in fact ju orilede Africa lo titi de orilede agbaye number 1 ni wa tori ile wa o je ile to da fun o je ile to da fun ginger planting.

0: From Lagos, this is
1: Jordan. Wi-Fi FM.
2: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM ọ̀bàyẹ́ jọ̀ọ́. Ọ̀túnú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM ó balẹ̀ gùdẹ̀.

0: ẹ káàárọ̀ ní gbogbo bikibiti ẹ̀ tí ń láǹfààní láti máa gbọ́ ohun wa láàárọ̀ yìí inú mi dùn ayọ̀ mi kún láti wà lórí afẹ́fẹ́ pẹ̀lú yín ẹ̀yin olólùfẹ́ wa tẹ wà ń lé ń bẹ̀rùn a kú àyájọ́ ọjọ́ òní nínú ìtàn nígbà tí a ti bẹ̀rẹ̀ ìṣe ìjọba wárawa tí ó ti ń tẹ̀síwájú láti ọdún 1999 títí di àsìkò yìí tí ò forí sọpọ́n òní náà ló jẹ́ àyájọ́ rẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà látàrí èyí náà láàmẹnuba àwọn ọ̀pọ̀lọpọ̀ ìròyìn eléyìí tí ó jáde lójú ìwé ìwé ìròyìn wà láàárọ̀ tòní punch gbé daily post náà kóró ìyìn jáde yántìrẹrẹ ṣùgbọ́n àmú pépèpé bí àwọ bàbá àtàná ṣùgbọ́n ẹjá bẹ̀rẹ̀ láti ẹnu ọ̀rọ̀ eléyìí tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ti bá gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ láàárọ̀ tòní lára àwọn ohun tí ìwé ìròyìn punch gbé jáde pé gẹ́gẹ́ bá ṣe ń ṣe àyájọ́ ọdún ìdásílẹ̀ ìjọba àwa ara wa lórílẹ̀-èdè nàìjíríà tó pé ọdún 37 eléyìí tí ó jẹ́ wípé ó ń tẹ̀síwájú láti oṣù karùn-ún ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 1999 lórílẹ̀-èdè nàìjíríà làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń yan adarí látàrí ìbò eléyìí tí wọ́n fi ìbò ń gbé wọn wọlé gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ náà ló jẹ́ wípé látàrí bá a bá dìbò tán náà là ń yan ẹni tá a dìbò fún tí ó sì ń jẹ́ adarí wa lórílẹ̀-èdè yìí lára ohun tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n wá bá wa sọ ààrẹ mẹ́nuba ìdìbò tó ń bọ̀ ní ìpínlẹ̀ èkìtì àti ìpínlẹ̀ ọ̀sùn látàrí bí àwọn àjọ inec àti àwọn ẹ̀ṣọ́ aláàbò bí wọ́n ṣe rí dájú wípé wọ́n ṣiṣẹ́ wọn lọ́nà tó tọ́ àti tó yẹ tí wọ́n sì rí dájú wípé gbogbo ẹ̀ lọ létòótó pàápàá jùlọ ààrẹ rọ àwọn èèyàn tí wọ́n ń gbé ìpínlẹ̀ èkìtì àti ìpínlẹ̀ ọ̀sùn pé kí wọ́n rí dájú pé wọ́n tẹ̀lé òfin àti ìlànà ètò ìdìbò pàápàá kí ètò ìdìbò àwa ara wa kó má bàa forí sọpọ́n ààrẹ rọ̀ wọ́n gidi gan ni o pé ẹni tẹ́ ẹ bá dìbò fún náà ni kẹ́ ẹ dìbò fún o ẹ má ṣe màkàrúrù bẹ́ẹ̀ náà ni ààrẹ tún rọ gbogbo àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà wípé ilé wa rèé o ìlú wa rèé ilẹ̀ wa ni bẹ́ẹ̀ sì ló jẹ́ ọjọ́ ọ̀la wa ẹ jẹ́ kí a gbé lárugẹ kí a sì ṣe gbogbo ohun tó tọ́ àti ohun tó yẹ lórílẹ̀-èdè nàìjíríà wọn ni ẹ jẹ́ a ṣiṣẹ́ níbí bẹ́ẹ̀ náà ni ká sì ṣe gbogbo ohun tó yẹ ká ṣe ní orílẹ̀-èdè nàìjíríà wọn ni orílẹ̀-èdè tó ga jù lágbàáyé náà lórílẹ̀-èdè nàìjíríà o nítorí pé àgbájọwọ́ náà lájọ fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dorí wọ́n rọ àwọn ọ̀dọ́ kí wọ́n má ṣe rí dájú wípé wọ́n kúrò lórílẹ̀-èdè nàìjíríà gbogbo ọgbọ́n inú àti òye wọn náà ni kí wọ́n rí dájú pé wọ́n sa ipá àti agbára wọn láti fi gbé orílẹ̀-èdè nàìjíríà lọ sí ibi gíga bákan náà ààrẹ tún kí gbogbo àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí pátápátá gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò bíi tọlọ́pàá àwọn ẹ̀ṣọ́ ara ẹni làbò lù àti gbogbo àwọn ọmọ ogun orí omi torí afẹ́fẹ́ àti torí ilẹ̀ pàápàá jùlọ náà ni wọ́n kí wọn wípé àwọn bẹ́rì ò fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe láti fi ẹ̀mí wọn dí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ náà ni wọ́n gbóríyìn fún gbogbo àwọn adarí ẹ̀sìn ìbílẹ̀ pátápátá àti gbogbo àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ adarí lórílẹ̀-èdè yìí àti gbogbo àwọn ọba àti baálẹ̀ gbogbo wọn náà ni ààrẹ kí wípé wọ́n kú iṣẹ́ takuntakun fún bí wọ́n ṣe ń sọwọ́ pọ̀ pẹ̀lú àwọn látìgbà tí àwọn ti di ààrẹ lórílẹ̀-èdè yìí láti jẹ́ kí ìfẹ́ òun àlàáfíà eléyìí kí ó máa jọba lórílẹ̀-èdè nàìjíríà wọn nítorí pé ìjọba ò lè dáṣe torí igi kan kì í dágbó ṣe ààrẹ wa ni iṣẹ́ rí òní gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa nàìjíríà bá ṣe ń ṣe àyájọ́ ọdún 37 eléyìí tí a ti bẹ̀rẹ̀ ìṣèjọba àwa ara wa ààrẹ ni àwọn ò rí dájú wípé gbogbo ohun tí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń béè fún náà làwọn ò ṣe o tí àwọn ò sì rí dájú pé àwọn sa ipá àwọn àti agbára wọn láti rí dájú pé a ṣe lásán o wípé wàhálà wa kò padà já sásán bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé àwọn olùdarí káàkiri orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jẹ́ adarí wa àti àwọn oníròyìn àti gbogbo àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn ọmọléèwé obìnrin àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ṣiṣẹ́ pàápàá jùlọ àwọn olóṣèlú tí wọ́n jẹ́ adarí àwọn ọmọ ogun gbogbo wọn náà ni ààrẹ gbé oríyìn fún tí wọ́n sì ní wọ́n kú iṣẹ́ takun takun gege bi ayajo ojo oni na bo se wa nlo are tu wa menu ba ikolu to waye ni ipinle oyo ati ipinle bonu wi pe awon ri daju wi pe gbogbo e yo lo bo se ye ko lo to e pe gbogbo awon ti won ji ko ohun ni won wa ile lai si wahala ni ayo ati alafia ni o won ni isejoba warawa wi pe ti o ba si eto abo wi pe yo ri bakan won ni sugbon eto abo orilede Nigeria yo duro daada laipe laijina won ni awon mogun se ti won o won ni sugbon igbiyanju loku die si kawon tu fikun won wa fi ro gbogbo awon orilede Nigeria wi pe awon ti gbe igbese lati ri daju pe eto abo o tu fese mule daada orilede Nigeria won ni yi gan na ni awon fi ni oya o e gba eyan to to 50,000 si ile ise olopa ki awon na darapo mo ise olopa o be na lo je pe egbelegbe omo ogun na ni won tun ni ki won se kini ki won gba si idise omo ogun won ni te ba gbagbe awon na ti bu owo kan to to 5.41 trillion naira ile ti won fe ko si ori oro eto abo lati le je ki gbogbo e ko fese mule dandan are soro ile kun o be na ni are menu ba opolopo oro wi pe awon ti won ba je bi asun koku banditi ati ajinigbe ati gbogbo awon ti won da orilede Nigeria ru won ni pe lasiko yi papa julo gbogbo awon ti won se atileyin fun won won ni ki won jade o ki won surrender ara won bi be ko won ni owo agbara na lorilede Nigeria o fi mu won bale o won ni tori pe aye meji ta won sile na ni pe e wa surrender ara yin e ka wa soke ka le se jagidi jagan mo pe jiyan gbe mo pe si payan lekun mo o won ni bi be ko be ba se be gege bi are se tesi waju won ni no mercy bi pe ko si oju anu fun eni ti o ba ti da to ba ti ta eje sile orilede Nigeria oro po ta re so laaro toni gege bi won se ko sinu iwe iroyin punch iyen fun ti owuro toni eyin na le nawo gan iwe iroyin ohun koda are ki opolopo awon ti won je lenu loro ti won ranti lorilede Nigeria to je pe won ti fi emi won lele fun orilede yi papa julo ele ayajo ojo oni to waye awon ti won ni won ranti lara won na ni baba wa oloye MKO Abiola won ni fun ipa ati igbese won papa julo fun ati tesiwaju lori oro orilede Nigeria na ni won gbe oriyin bakan na ni won ranti Alhaji Kudirat Abiola koda won ranti oloye Gani Fawemi oloye Bola Ige oloye Alfred Ruwan ati pa Abraham Adesanya Oloye Anthony Enaoro won ranti awon na o Alhaji Balarebe Musa won ranti won o Commander Dan Sulaiman won ranti awon na Dokita Beko Rasom Kuti won ranti awon na o Frank Kokori won ranti won o Oto Nwako Chima Ubani Shehu Musa Yaradua ati opolopo awon jagun jagun awon ogbontarigi ele ti won ti fi emi won lele latari bi eto oro yi ijoba warawa bi o se waye ti won fi emi ara won di ti won si je koye gbogbo omo ilede Nigeria pe we are one o pe won freedom ara won titi doni a le gbagbe won o lo ilede Nigeria gege bi iwe iroyin bo se gbe jade punch na le ti ba ikunrere tori oro ti are so po o sugbon tori apolopo awon iroyin mi ele ti atumu laaro yi e wa ninu iwe iroyin punch lekunrere be na le ba laaro tuni inu iwe iroyin punch na ni iroyin ele na ti gbori jade sita bi igba ti igbin ba na run sita o oni ile ise olopa ipinle Kwara ti nawo gan awon afurasi ele ti won ni won ba ibon meji ninu iyara ibi ti won gbe o gege bi iwe iroyin se gbe jade won ni ile ise olopa ipinle Kwara ti ni owo awon ti ba afurasi agbebon meji ninu igbiyanju won lati fopin si ijinigbe ni ipinle na atejade kan ti agbenuso ile ise olopa ipinle Kwara iyan Adetun Ejire Adeyemi to fi lede o salaye pe yato si awon afurasi ajinigbe na owo olopa tun te okunrin kan ti igbagbo wa pe o nse agbodegba fun awon ajinigbe njoba ibile Batutin iko to ngbogun ti iwa odaran leka ile ise olopa lo le waju iko na ti won si kolu awon agbebon ohun latari italobo ele ti won ni won gbo nigba ti won ri wi pe awon afurasi na nbe nibi kan ile ise olopa ni ojo kefa osu kefa ni won se ikolu si ibi kan ti won gbo pe o je ibuba awon afurasi ajinigbe na atejade na ni won ba awon afurasi meji Bello Muhammad eni odun 28 ati Abubakar Muhammad eni odun 25 nibe o gẹgẹ bi won se wa te si waju won ni awon ni ibi buba won na ni o je pe awon gbon yebe yebe o ni won si sawari ibon AK-47 meji ota ibon repete ada meji daga kan taya oko meji fonu atawon nkan mi ile ise olopa ni igbagbo wa pe awon afurasi na lowo ninu ikolu ijinigbe atawon iwa odaran mi ile to nwaye ni Baruten atawon agbegbe re won ni nigba ti awon fi oro wa won lenu wo Abubakar Muhammad jewo pe ohun wa lara awon afurasi to nsise ibi ni agbegbe na ati pe ikolu tawon eso abo ti se sawon tele lo je ki awon padanu ika meta lowo ohun ikare pe o gba ko padanu ika meta iyen lowo re gege bi o se wa te si waju won fi kun pe iwaje awon lo tun sokun fa bi owo sese bo se te Umaru Saliu eni odun 18 ni ojo keje osu kefa Saliu ni ile ise olopa ni o pese ibugbe ati ohun irinna fa awon afurasi odaran na lati fi se ise ibi won e wo oro po ninu iroyan ohun sugbon ninu we iroyin punch laaro toni e ba iroyan ati oju awon odaran ohun na e ba ninu we iroyin punch iyen fun ti owuro toni gẹgẹ bi mo se te si waju laaro toni ninu we iroyin Daily Post na ni iroyin eleyi wa o won ni se ri o latari oro eleyi to nlo lorilede wa Nigeria fun ti ijinigbe awon asofin ti soro lana tin sojobo Thursday o ipe ki awon eso alaabo ati gbogbo awon ti won ba mo nipa oro ori ero ayelujara ipe ki won tete ri daju pe won gbe igbese akin lori awon esun koku banditi ati awon daran ajinigbe yi eleyi to je pe won fi oju ara won han loyin ori ero ayelujara won ni paapa julo lori TikTok won ni eleyi si lo je pe won tin je ka ma ri daju pe awon wonyi won ni eni ni musan idinu ti oro won fi dabi erin bandeyan ni musan ko ni mu kikan won ni ki gbogbo awon ti won mo nipa oro ori ero ayelujara ki won tete bere ise iwadi ki won si ri daju pe owo te gbogbo won leyo kokan ejeji you know wa ninu iwe iroyin laaro yi awon asoju sofin ilegbimo asoju sofin won ti gbe igbese o ti won si ti ni won ti di ibo latari bi won se ni ibo ohun kun osuwon daada 289 lawmakers iyan awon asofin ohun na ni won ti soro lori idasile olopa ipinle gege bi oro ohun se waye lana jobo Thursday nibi ti won ti se ipade kan ele ti eni ti o je agbenuso fun awon asofin ohun Tajudeen Abbas ti o fi ba awon akoroyin to fi to won leti to si ba won soro lori re iyun na wa ninu iwe iroyin Daily Post laaro toni eni to ti fi kan je oga agba fun ile ise Nigeria National Petroleum Company Limited Meli Kyari o ti soro ohun na jade sita pe looto ni won fi ewe pe ko ohun wa jejo won fi ranse si ohun o ni sugbon ngba ti o ma di ojo kewa ninu osu Jordan o do ohun bo laipe o ni ki se pe boyo ohun sa o ohun o wa witenu ohun Kyari lo soro laaro toni o wa ninu iwe iroyin Daily Post na laaro toni ile ise olopa ti
1: Get on the train. Follow us on social media.
0: Tina, I wanna know what it bar. I wanna agbesumo mi afurasi to 225. Latari igbese ati ise takuntakun ti won se ninu osu karun odun 2026 gege bi won se gbe oro hun jade won ni awon ti owo ba na ni awon to je pe won lowo ninu esun ijagidijagan ijinigbe ipaniyan ati jiji eran ogbin ati ba opolopo nkan je papa julo gbigba owo lowo awon eyan lori ero ayelujara won ni gbogbo awon afurasi ni won to 225 laarin osu karun gege bi oro ise jade lenu agbenuso ile ise olopa ipinle Katsina iyen DSP Abubakar Sadiq ohun lo fi oro ohun na sita lana tin se ojobo Thursday ti awon akoroyin si gbe jade iwe iroyin Daily Post ni iroyin on wa e lo gba change re laaro toni ani ti o je alaga fun ajo Independent National Electoral Commission iyen ojogbon Joash Amupitan o soro lana ojobo Thursday o to si fi okan awon olugbe ipinle Ekiti lokan bale pe eto idibo to ma waye ni ogunjo osu ta wa yi osu kefa iyen fun ti idibo gomina ipe Amupitan ni se ri awa ajo INEC ati gbaradi o lati ri daju pe gbogbo ona eleyi ti a lo lati ri daju pe eto idibo ohun o lo ni irowo rose paapa julo nipa ti ero igbalode ati opolopo ona ni ile na la lo lati ri daju pe eto abo na o duro digbi ko si si sí nkan kan ti yo ko enikeni lese ni bi eto idibo ile to ma waye ni ogunjo osu kefa ye gege bi o se tesi waju o ni e lo gba card idibo yin o ki e se ri daju pe e jade edibo fun eni ti okan yin fe o wa ninu we royin daily post na e fun ti owuro toni e fe nowo gan e fe gba change royin hun e ba lekun rere ninu we royin daily post e je ndoke lon ki npolowo oja ta ba pada de a mo tesi waju otunu we royin ni kan ni Jordan 105.5 FM.
2: Eku bojo ojo ti ni gbogbo bi ti e ti lanfani lati ma gbo mi ni akoko yi oruko mi ni omo oba dide jade mi wa kokoro ro ti mo je asoju fun ile ise Shefa Homes and Properties saaju eku awon number yi sile tori pe e ni lo re ni kope kope 08065143581

0: Lekosi 08065143581 Tabi 091223885 41 091223885 41 Ìròyìn ńlá kan ni mo mú wá fún yín o láti ilé-iṣẹ́ Shefa Homes and Properties. Ilé-iṣẹ́ tó ń sọni donílé donílẹ̀ pẹ̀lú ìrọ̀rùn kékeré alákan a máa ní lórí ọ̀gá ni kán láwùjọ òkúta. Àlárè ni bàbá aṣọ, olóògbòjò ni bàbá egungun. Ìròyìn ayọ̀ tí mo mú wá fún yín ni ti Iléyà Special Promo tó ń lọ lọ́wọ́ ní Shefa Homes and Properties pẹ̀lú ìsan díẹ̀ díẹ̀. Àwọn ilẹ̀ wa tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ tó ń gbóná fẹlifẹli ni ti Lush Avenue
1: Facebook Jordan
0: Home tó wà ní Mọ̀jọ̀dá ní ẹ̀pẹ́ kìí ṣe ilẹ̀ olómi o tó dà kìí ṣe inú igbó rárá kódà kò jìnà sítì márosẹ̀ rárá àwọn landmark wa fún àrídájú ni Yaba Tech Ẹ̀pẹ́ Campus Lagos State University of Education Michael Otedola College of Education Ẹ̀pẹ́ Resort and Spa bí ẹ̀dínkù ti ṣe dé bá àwọn ilẹ̀ wa látàrí Iléyà Special Promo bẹ́ẹ̀ náà ni san díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ wa káàkiri 500 square meters wa jẹ́ ₦5 million ní ìgbà tí 300 square meters wá jẹ́ ₦3 million bẹ́ẹ̀ bá ti san 500,000 ẹ má bá iṣẹ́ lọ lórí ilẹ̀ yín lọ́gán ní ẹgbàá location yín tí ó sì máa san ìyókù láàrin gbèdéke ọdún kan ló bá tán fún ti promo bí ẹ bá ti ra ilẹ̀ plot kan lásìkò yìí a ó fún yín ní ẹran àgbò ńlá kan fún ọdún ìyẹn ẹran aláàjì ni o kì í ṣe ìkérègbè tàbí ọmọ ẹran àwọn ilẹ̀ wa tó wà ní pápá láǹtó ó wà ní àlàáfíà park and garden pápá láǹtó ní ifọ̀ ₦1 million ní 500 square meters 600,000 ní 300 square meters bí ẹ bá ti san 100,000 péré ẹ ó máa bá iṣẹ́ lọ ẹ sì san ìyókù tán láàrin ọdún kan kì í ṣe ilẹ̀ inú igbó rárá o àwọn landmark wa ni government science and technology ìlàrò poly lafarge cement ẹ ó fi ojú yín rí àwọn nǹkan tí ẹ fẹ́ sanwó rẹ̀ bí ẹ bá ti ra one plot of land ní àlàáfíà parks and garden ní pápá láǹtó ifọ̀ ẹ ó gba ìrẹsì àpò kan tí ẹ ó sì gba òróró tí ẹ ó fi sèé bí ẹ bá wá ra éékà kan ní pápá láǹtó tí ẹ ṣe deposit 500,000 ẹ máa gba odidi àgbò ńlá kan bẹ́ẹ̀ bá ti lè ṣe deposit ₦500,000 ṣe ẹ̀ rí wípé ìrọ̀rùn ńlá ilé-iṣẹ́ Shefa Homes and Properties ni wọ́n mú wá fún wa àwọn ilẹ̀ wa kò sí nínú aginjù tàbí inú rà rárá o kódà kò jìnà sí òpópónà márosẹ̀ kò sí wàhálà ọmọ nílẹ̀ ohun tí agbẹjọ́rò wa wà lórí àwọn ilẹ̀ wa fún àrídájú ṣe wá rí wípé bí ogun ẹni bá dalè lójú à ń fi gbárí ni bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ Shefa Homes and Properties fún àwọn gbajúgbajà nígboro àwọn lọ́lá àwọn ẹni yìí wọ́n sọ fún yín pé ilé-iṣẹ́ tó fi gbọ̀rọ̀ jẹ ká ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní diaspora tẹ́ ẹ̀ ń gbọ́ wa yẹn tẹ́ ẹ wà ní òkè òkun tó wù yín láti ní ilẹ̀ ní nàìjíríà àǹfààní wà fún yín o pẹ̀lú ẹ̀rí àrídájú à ń ṣe property consultant property management developer building engineering property filling bí oko ò bá jìn ilá ò kì í kò ẹ máa bọ̀ ní olú ilé-iṣẹ́ Shefa Homes and Properties ní number 5 Charity Road opposite UBA Bank Okuoba Gege Lẹ́kọ̀ọ́ ẹ lè pè wá sórí nọ́mbà yìí 08065143581 lẹ́ẹ̀kan sí 08065143581 WhatsApp wa ni 091223885 41 091223885 41 Website wa ni www.shefahomesng.com bí mo bá ti sọ òtítọ́ fún yín ẹ má wa ìrọ̀rọ̀ ibòmíì mọ́ o àwa kì í bá wọn hèrà rárá níbi pé a máa hèrà tí ò lọmọ nínú Shefa Homes and Properties ló ní a ò ní sin kọ́kọ́rọ́ kú o a ó máa retí yín. Lára àwọn ogun tó dára jù láti fi sílẹ̀ fọ́mọ wa ni ilé àti ilẹ̀ Shefa Homes and Properties tí wọ́n wà ní 5 Charity Road opposite UBA Bank Okuoba Gege Lẹ́kọ̀ọ́ ló ní kí ẹ wá donílé donílẹ̀ nínú àwọn ilẹ̀ wa tó wà ní Lush Avenue Home ní ẹ̀pẹ́ ní Mọ̀jọ̀dá tàbí Àlàáfíà Park and Garden pápá láǹtó ifọ̀ àwọn ilẹ̀ wa kì í ṣe dúgbò àbínú rà a tún ní ilẹ̀ ní Abéòkúta Ìbàdàn Mòwe Ìbàfò Ìbẹ̀jùlẹ́kí Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Iléyà Special Promo ń lọ lọ́wọ́ o bí ẹ̀dínwó ti wà lórí àwọn ilẹ̀ wa bẹ́ẹ̀ ni ẹ tún máa gba ẹ̀bùn bí ẹran ìrẹsì àti òróró ní ẹlẹ́kàjẹ̀ kò sí wàhálà ọmọ nílẹ̀ lọ́dọ̀ wa o àyè tún wà fún sọ díẹ̀ díẹ̀ maximum security guarantee ọjọ́ Sátidé kejì àti ìkẹrin ní oṣooṣù la máa ń kó àwọn èèyàn lọ́wọ́ àwọn ilẹ̀ wọn ní àwọn ibi tí wọ́n bá ralẹ̀ sí bí o bá ti sanwó díẹ̀ o máa bá iṣẹ́ rẹ lọ ni. ni fun anfani lati ra ile to fi ni lokan bale lodo wa e pe sori number yi 0806514 3581 0806514 3581 tabi lori whatsapp 0912238 8541 0912238 8541 website www.sheffahomesng.com pelu sheffah homes and property ile rira di rorun gba akole mara ọtunu ìwé ìròyìn ní ìkànnì jordan 105.5 fm ó ba lè gùdẹ̀ bí ẹyẹ ìjì.
1: ọtunu ìwé ìròyìn tẹ̀síwájú ní ìkànnì jordan 105.5 fm ojú wa tí ó lé ojú tó kù ẹjẹ́ mú ìròyìn eléyìí náà kí mẹ́nu bá ìpínlẹ̀ ogun ni kò lè gùn fún wa náà ni wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun wọ́n ti gbé ìgbésẹ̀ báyìí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ káàkiri ìpínlẹ̀ ogun pátápátá wípé ó yá ẹ̀yìn agbófinró ẹ máa fọ́n síta ẹ jáde tán gbogbo àwọn ọlọ́kadà eléyìí tó bá ti jẹ́ wípé wọn kò ní pléètì ìdánimọ̀ pàápàá jùlọ bóyá plate number ti wọn ó tiẹ̀ ti wá expire àbí wọ́n fi nǹkan bò ó lójú wọn ní kẹ́ ẹ máa mú wọn kẹ́ ẹ máa gbà á látàrí eléyìí náà ni wọ́n ní fún ètò ààbò eléyìí tí yóò fẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ ogun látàrí ọ̀hún náà ni ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ogun àwọn náà mẹ́nu ba ọ̀rọ̀ ọ̀hún pé tí wọ́n pàṣẹ fún gbogbo àwọn ọ̀gá lọ́gà ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ẹkùn jẹkùn ní ìpínlẹ̀ ogun pátápátá látàrí ọ̀rọ̀ yìí eléyìí tí wọ́n ní ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn IGP gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ ìyẹn bàbá wa ẹgbẹ́tòkun gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ náà ni ẹni tí ó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun sọ wípé ọ̀rọ̀ ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀‐èdè nàìjíríà yìí ìyẹn Túnjídì Ìsúoje òun ni wọ́n sọ wípé òun ló gbé ìgbésẹ̀ náà tí ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ogun Bọ̀dé Ọ̀jádúnni tó náà fi wá ní óyá ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ní Wàràǹsẹ̀sà ni wọ́n pàṣẹ fún gbogbo àwọn division police officer ìyẹn DPO ìpóyà o ẹ kó gbogbo àwọn ikọ̀ eléyìí tí wọ́n jẹ́ ọmọ ogun yín ẹ kó wọn síta o kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe òfintótó lórí àwọn ọ̀kadà eléyìí tí wọ́n ń ṣiṣẹ́ káàkiri ìpínlẹ̀ ogun kí ètò ààbò kó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé o wọ́n ní iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ ogun látàrí bí wọ́n ṣe ń ṣiṣẹ́ ọ̀hún láti máa rí dájú wípé àwọn tí wọ́n ń wa ọ̀kadà ní ìpínlẹ̀ ogun ìwọ́ tí nọ́mbà ọ̀kadà rẹ tá a mọ̀ sí plate number tí ò bá ti ní registry àbí kò forúkọ rẹ̀ lẹ̀ àbó ti expire ni àbí o fi nǹkan kan bò ó dájúdájú ọ̀daràn ni wọ́n gbọ́ ọ̀kadà rẹ wọ́n sì mú wọ náà ni o ẹgbẹ́ ẹ̀yin tẹ bá wá ń gbé ìpínlẹ̀ ogun tẹ jọ́ lọ́kadà tẹ́ ń gbọ́ ìròyìn yín lásìkò abẹ́ tí bá pàdé nínú ìwé
2: 0525
1: ìròyìn punch láàárọ̀ tòní ẹ tètè lọ ṣohun tó tà tóhun tó yẹ o kí ètò ààbò kó lè fẹsẹ̀ múlẹ̀ náà ni lórí ọ̀rọ̀ tí ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ìyẹn bàbá Túnjídì Ìsù ohun tí wọ́n sọ nínú ọ̀sẹ̀ yìí náà ló jẹ́ kí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ogun náà ni iṣẹ́ dé aláṣejò òwò dé aláṣelà ó yẹ ẹja bẹ̀rẹ̀ iṣẹ́ torí pé bí iṣẹ́ bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ o ni wọ́n fi pàṣẹ fún gbogbo àwọn DPO pátápátá ní ìpínlẹ̀ ogun wípé ó yá ẹ kó gbogbo àwọn ọmọ ogun yín ìyẹn àwọn àjọ ọlọ́pàá yín àwọn ọmọọṣẹ́ ọmọ ogun ọlọ́pàá yín ẹ kó wọn síta o kí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ tí bàbá wa Túnjídì Ìsù eléyìí tí wọ́n sọ láìpẹ́ yìí iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ ogun torí pé wọ́n ní ìpínlẹ̀ ogun dandan ni kó yá gun fún wa yóò gun fún gbogbo alágbára Elédùmarè ó wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ ti tòní ẹ jẹ́ kí n sọ ìtàn yìí fún àǹfààní àwọn tí wọn ò bá ní tí wọn sì láyé nígbà náà kó tó di pé màá ṣí ojú òpó lẹ̀ wọ́n ní fún àwọn èèyàn tí kì í ṣe ọmọ àná tàbí àwọn tí wọ́n ti bí ní tí wọ́n tí ì bí nígbà tí àyájọ́ ọjọ́ òní tó wáyé ní ṣókí June 12 lórílẹ̀‐èdè nàìjíríà ó ti máa yé àwọn kan yékè pé ìbò àlàáfíà kan eléyìí tí kò sírú ẹ̀ rí eléyìí tó wáyé ní ọdún 1993 ṣùgbọ́n tí kò padà rí bí wọ́n ṣe fẹ́ ni ọ̀rọ̀ ọ̀hún ló fi dá lórí o ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 èyí tí ń ṣe ọdún 22 báyìí ni ìbò ààrẹ wáyé káàkiri orílẹ̀-èdè nàìjíríà tí Bashirun Moshood Kashimawo Ọláwálé Abiola MKO ló díje dupò náà lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP tí Bashir Tofaa tí wọ́n jẹ́ olùdupò pẹ̀lú rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú National Republic Convention yẹn NRC tó jẹ́ pé tolórí tẹlẹ́mù ló dìbò náà fún MKO Abiola láìrújú gbogbo àwọn ará ilẹ̀ òkèrè tí wọ́n ń tọpinpin ètò ìdìbò náà náà sì fìdí ẹ̀ múlẹ̀ pé Abiola òun ló jáwé olúborí o àfi bí sójà tó ń ṣèjọba lọ́wọ́ nígbà náà ìyẹn ọ̀gágun Ibrahim Badamosi Babangida IBB to so pe ohun fagile ibo na to ni Abiola ko le di are oro na di wahala Abiola wa pada kede ara re gege bi are o won gbe ju satimole Babangida gbejoba fidi he kale oni ki enesone kan ko ma se ijoba lo oro pada kan san ni Abasha soja kan tawon omo orilede Nigeria ti won le gbagbe laye rogbodiyan sele lori June 12 Abiola tun ku sori atimole ariwo so okusun awon mi ko si bo ninu oro ta nso yi ni titi di oni ta nka iroyin yo bi opo eyan yi ka orilede Nigeria ba si ran ti June 12 ni won ran ti adanu won amo eto idibo are June 12 pada di iyan ogun odun eyi to njo Babangida lowo o si pada kede pe ohun kabamo iwa ti ohun wu lasiko na gege bi awon akoroyin bi won se se iwadi ati atupale ibere ati opin eto idibo are June 12 eyi to mu ki Babangida ma jewo ese re ni tagbangba ojo ke keta din logbon osu kejo odun 1985 ni ogagun Ibrahim Babangida badamosi lodi olori orilede leyin idite gbajoba ele to fi le ogagun Muhammad Buhari lori alefa osu kini odun 1986 Babangida ati awon iko re Ahmad first ruling armed force ruling council e ma binu AFRC gbe igbimo ti yo mu ki ijoba democracy pada wa kale Babangida so nigba na pe odun 1990 oun yo kuro lori alefa ka awon ijoba alagbada si wole ni perewu leyin yi lo tun sun ojo ti yo lo siwaju o tun sun siwaju ipe o di odun 1992 IBB so pe o se pataki ko oun se be fun alaafia ijoba awarawa to nbo awon iwa yi lo fa inagije ti won fun ti awon ara ilu fun Babangida nigba na eyi ti won pe ni Maradona won fi IBB we agbabolu omo ile Argentina ile to mo bi won se nge ege lori papa olugbe Diego Maradona nipase ofin decree 25 odun 1987 Babangida gbe otele awon oloselu alagbada ile to wa nigba na oni won ko le kopa pelu awon ti oselu keta third republic losu karun odun 1989 lo gbe ote na kuro ijoba Babangida gbegi dina itedite gbajoba meji akoko ni eyi ti ogagun mama vasta lewaju eni to lewaju eni ni 1985 ikeji si ni ti odun 1990 ti ogagun Gideon Oka lewaju e ibo abele waye pelu iforuko sile saju ibo June 12 opo egbe oselu lo foruko sile lati dupo leyin ti Babangida gbe ote kuro lori re oro po nbe sugbon mo mo pe mo sohun o nye awon baba wa ti won wa laye nigba na sugbon oro yi gangan na ni ma fi lo si abala gbeyewo ohun ta gbeyewo loni gege bi oni se je ojo kejila ninu osu kefa ile ti a fin se ayajo ijoba awara wa oni oni na ni o pe odun 37 ti orilede Nigeria ti n bo saye ijoba awarawa eyi ti a tun mo si ijoba alagbada lati odun 1960 ti ile Nigeria ti gba ominira ilana isejoba alagbada ko fi be po to bi awon ologun ti won dari ko to di odun 1999 ti won gbe ijoba le alagbada lowo amo nitori bi ilu se ri papa ipenija abo ati awon gogo to n ba orilede Nigeria finra awon eyan papa awon odo oni won si wo pe awon pe fun ki awon ologun ti won gba ijoba boya nkan yo rorun ju bayi lo fun awon mi ewe papa awon ti won ti lugba lasiko isejoba mejeji ti won ti ni iriri eyin ni mo ma sojo pole fun pe eyin te ti lugba nigba aye ologun ati gba aye alagbada eyin oro ti kan wa bayo eyin baba wa eyin mama wa egbo kini erongba yin ki le so ni ayajo ojo ni ati awon nkan mi te tu fe ranti ti yo tu je ki awa odo ta si laye ngba na ka tu mo lori otunu wero yin sugbe je nde ipolowo oja ti nba pada de a ma gbe ipe eja polowo ka pawo wole
3: oruko awon oloye ikogosi progressive union lagos state ati agbegbe re ki gbogbo awon omo ilu ikogosi ekiti ni ilu toluwa sagbekale o ngbigbo na ati tutu si e ku amojubo osu tutun ara re la fi pari odun yi o e wa gbo o eto ipade pataki egbe omo ilu ikogosi ekiti ni lagos state ati agbegbe re yo waye ni saturday june 13 ojo ketala osu kefa odun yi la gomba wa owuro ninu ogba ikeja roku government secretariat ikeja aroyin láti péjú pèsè ẹ wá gbọ́ lọ́tọ̀ ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkìtì ti súnmọ́lé ó pọn dandan ká sọ àsọyé ọ̀rọ̀ ọmọ wa gómìnà Bíọ́dún Òyebànjí báwo yóò ṣe jáwé olúborí lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká tú yáyá jáde ká wá jíròrò nítorí pé ilẹ́mi o lẹ̀yẹ ń ké ìtẹ̀síwájú kọ́gosì àjọṣe ketera ni o kọ́gosì àgbà o àmì àṣẹ olùkéde chief ìfẹ́lọ́lá Oyèbádé chairman Sajide Babatope secretary prince Adewale Johnson PRO lórúkọ ìkọ́gosì progressive union ní lagos state àtàgbègbè rẹ.

0: gbogbo nta so laaro e ja ma ge pepepe nitori opolopo awon eyan wa ti won ma ba wa da si laaro yi fun eyan baba mama ti e ti lo igba pelu igbaye ologun ati igbaye alagbada awon agbaje lo won bo ni eni songo ba toju e wole ko le ba won bu oba kuso oni ni ayajo ijoba warawa ijoba alagbada 09063352 e ja gbo eyan aralu bo lo se ri lokan yin bo le se nse ayajo tun ni
1: e ka ro ade lati ayogo
0: e ka bo sa
1: ma so nipa ologun ti mo ri pe only for fight to de gbiyanju ma de so nipa alagbada ti mo ri pe tun gbiyanju
0: oda
1: nibi to logun yen ma mu ide agbon sheri di agbon se mo ipo sheri ohun to sele ni pe eyan dudu o se ko se fa boro mi o Nigeria ta ba so nipa Nigeria ma yen ni for fight se mo ipo gbogbo awon ogan lopa jo o lo fun won ni o lo fun won ni 21 days ko fi clear am robber ni Nigeria wa against discipline se mo wi pe awon eyan ni di iron hand Bawo ni li se mo wa ti corruption ma ba gbogbo nkan je ta won ni nilo tuaju ewo gbogbo e bo se ri now a fe se bayi a koko fi sale na Sunday Igbo o lo fe bi oju lati awon kokan a tun gbo pe won fun laye gbogbo awon omo yen gba nbe yen kilo de ta fun mo yen laye ni koko lo o te si lo na ijoba to wa nbe yen se lo dabi pe wa koko fi nkan sale wa se ninu selu gbogbo awon awo tree wa se ito yin won kini kini o fi gbogbo yen se then ijoba keji ti ma so ohun ni yaradua yaradua ni mo ri wipe nipa igba ti owo epo na o tun da owo epo wa si sale nkan ti ta ba yowo bi nkan se sele nkan ti mo yen fe se o ti ga ju òun náà ni for fight òun náà fẹ gbìyànjú ṣùgbọ́n tá a bá yọwọ́ yín pé ohun tó ṣe lo ohun tó bẹ ohun tó dé ló dé má yẹn fẹ gbìyànjú ó ní for fight ó dẹ̀ rí kò dẹ̀ wojú anybody kò dẹ̀ gba nonsense.
0: Ẹ ṣeun ẹ ṣe gan sir Mr. Ade láti Ayọ̀bọ̀ 09063352 ẹ̀lú ẹ̀ káàárọ̀ ẹ̀lú ẹ̀ ti wà ńbẹ̀ ó ti há 09063352 òun náà lójú òpó ilé tẹ́ fi pè láàárọ̀ yìí tàbí 07051697912 hello.
2: Ẹ̀jẹ̀ káàárọ̀ káàárọ̀.
0: Káàárọ̀ mà.
2: Ọ̀pẹ̀lẹ̀ Bọ́lá Lápá Fùté.
0: Máàmì.
2: Àhán ọ̀pẹ̀lẹ̀ wọ́n fi àti èmi kẹ́ńdẹ̀ gbè.
0: Yes.
2: Gẹ́gẹ́ bí ti tèmi, ẹni tẹ́lẹ̀ mọ̀ pé àwọn ológun tẹ́lẹ̀ mọ̀ pé wọ́n ṣe dáadáa ló náà ní àyẹ̀ títọ̀. Ìdí àgbọ̀jẹ̀ nọmba wà. Tẹ́rí àti pé bàbá dídá ni Nàìjíríà bẹ̀rẹ̀ sí ṣe ṣégeṣège ní nǹkan ṣe tẹ́rẹ́bù ó wá fọ́nùbà àbáṣà àbáṣà ló bẹ̀rẹ̀ apá ogun ẹ̀jẹ̀ ṣé wọ́n rí ìgbàgbọ́ wá jẹ́ èso náà ṣe ní kan lára ara wa wọn ṣe tó bàbá ọba tọ̀jọ́ wọn ṣe tó bẹ̀rẹ̀ ní alágbálẹ́ tèmi wá rí fún fẹ́ẹ́ ṣe dáadáa òun ni dára ju à ṣùgbọ́n àwọn oṣù ọ̀nà ó dàgbé àwọn ìjọba yìí wọn ò fẹ́ kí Nàìjíríà kó ja ṣùgbọ́n mi rò pé natural gas ni ọ̀tọ́ bá ti di pé èèyàn tí ò lẹ́nu lára ọ̀nà ẹni tó gbà sí jonathan wà ń bẹ̀ òun àti bàbá yìí wọ́n gbà fúnra wọn tí a ti sọ̀dá tòjọ́ bìkọ́ wọn ò fẹ́ kí ìlú ga ètò nígbà tẹ́ ṣe dáadáa wọn kò gbọ̀gbẹ̀ kò gbà fún wọn tó wà sí bàbá
3: Twitter Jordan 10
2: ọ̀gbẹ̀ wọn ní ṣù. So ọlọ́run nìkan ló lè bá wa tún òun pé àwọn tó fẹ́ ṣe dáadáa fún ọ̀tún jẹ́kọ́ lo orí ipò tẹ́wọ́ rí bàbá wa tún ní gbogbo ìgbàgbọ́ wa débẹ̀ bí nǹkan ti bàjẹ́ tán bẹ̀rẹ̀ mímọ̀ wípé o bàbá lè ní sùúrù nǹkan máa ga ṣé ní ìjọba olóògbé má gbà ọ láyé nǹkan wọn ti máa ojú wọn àbájá sí ra ojú wọn wọn máa ṣe àti ẹni lè sọ̀rọ̀ ṣé lè dá sọ̀rọ̀ sí bàbá tún gbogbo sọ̀rọ̀ àmì lè sọ̀rọ̀ so àdúrà la máa gbà fún nàìjíríà kò dá wọn ti gba àkójẹ ìnà kó tó jẹ kí bàbá tinubu máa ní bọlẹ tó bá yọ sí láyé ẹ buhari wọn lọ máa yọ tó pd wọn bá lè yọ tó pd fún àwọn 800 bẹẹsì torí pé wọn ò ní ìgbéyà tí bàbá tinubu nínú wọn ìṣòro wọn ti mọ pé wọn máa kojú ìṣòro náà ṣòro bẹẹ bá yìí wọn ní ìgbéyà ló ṣe yọ wọn ló jẹ ká máa kojú gbogbo kìíní pẹpẹ bá ní ìṣòro fún ọ àgbà ìmúmọ̀ọ́sá alágbádá pé máa tún bú ìṣe ẹ má gbà fún àwọn ológun wọn máa bàlújẹ fún wa god bless you ẹ ṣe
0: bẹẹ. Yes ma god bless you too 09063352 ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
4: Ẹ
0: káàárọ̀
4: Pálẹ̀ Ìyẹ̀kọ́lá wọlé láti ìlú Ògìjó.
0: Ẹ káàbọ̀ sá.
4: No Jordan Radio, no radio.
0: No radio, bẹ́ẹ̀ ni bàmí.
4: nipa ologun ati ti alagbada e mo je ka tara wa eyin reporter fun ra yin e mo itan e gbo itan e ka itan e wo emi to lo nigba ologun e wa compare pelu awon ton ti ko wogbo nisin ati soja ton ti pa olopa ton ti pa eyan wa te ri gbogbo eni ba kan so oro ola pe won o ji omo egbe won o won won ati baba ati ya won wonu igbo ni won fi so ru oro yi se ni ti mo tan eni to ba kan lo mo nkan buruku ni tele ni ile wa den ki lo de fe o le ti ijoba apapo ti o le fi se give and take ebe eni awon to n ba won negotiate eni ko wa gba owo won wa gba kini clear gbogbo won so ado loro sibe na ba ti ko won dan e pa won danu sugbon e won amu ajini gbele ni agba ban meta lowo e agba la e be lo court nje la fe se yen da te ni bi te ti won fi raye ni pe te ba ti ko owo ifun won alopopo 100 bi adugo ni sin a adi street mo ti gbo owo ilo lowo mi e jo to ba tun ti do lati mo ti ko 100 bi awo kada fun won ato owo wọ́n á tún bábò míì lọ wọ́n á tún lọ rà 200 tó bá tún dọ̀ tún la ẹ mọ̀ débi adé yẹn mọ́ o ẹjọ́ tún lọ sí Julius Street ẹ tún kó wọn ẹ ti rí nísìnyí wọ́n á tún rí tún multiply times 10 àwa lè fẹ́ borí àṣìṣe kínní kínní àwọn amòfin wá gan sí tún ọ̀ṣọ́fí tó bá ti mú wọn fún ọpa wọn.
3: 05FM Instagram Jordan 105
4: ẹ̀rí pé wọ́n máa dínkù nígbà ìdí àgbọn mẹ́jẹ̀ àtọ́ra wa ẹ̀ tó bá ti jẹ́ ẹ̀ máa fi kú oorun gbogbo tí ó rí àwọn èèyàn sọ yẹn wọ́n mọ̀ òótọ́ bọ̀ tó bá jí ọmọ wọn gbé
0: bàbá ìyá wọn. ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ sí òpinú ẹlòmíì tí ń tẹ̀yìn bá fẹ́ sọ ní kẹ́ ẹ sọ ẹ má jẹ́ ká máa wọnú èròǹgbà ẹlòmíì tiyín ni tiyín ẹ má ní rírú ẹ. Hello.
5: Ẹnu ẹ̀kaàrọ̀.
0: Ẹ̀kaàrọ̀ ma.
5: Ẹ kú ètò.
0: Yes ma.
5: MC Rawo Ẹ̀kọ́ Lídé o.
0: Ẹ̀kaàrọ̀ yes ma. Àwọn olóòlì ló ti wà.
5: Àátá mọ̀. Òjò yàrá mo rú lẹ́yìn ẹ̀gbẹ̀yìn oníròyìn.
0: Yes ma.
5: Ẹ kú ètò.
0: Yes ma.
5: Sẹ́yìn
0: àwọn ní àìsí gbogbo ọmọ Nàìjíríà.
5: Weakness Adékọ́lé láti fẹsẹ̀wọ́pọ̀ láǹbẹ́.
0: Ẹ̀kaàrọ̀ ma.
5: Yes ma. Sẹ́yìn àìṣedéédé ara ayé ló mú ká rán ti ara ọ̀run. Ṣé rí ìjọba wa ìjọba wara wa ta bá wo ìjọba wo lọ́wọ́ ìjọba wara wa ló dáa jù. Because ibi tá a ti ń gbọ́ pé minister of defence ó ní yunifásitì níbo ló ti rówó ṣe sálárì ẹ̀ ló débẹ̀ ní sódà kò lè fẹ́ tó lè ṣàlẹ́ǹjẹ̀. But nǹkan tó fi ń dàbẹ̀ ni pé à ń sọ̀rọ̀ ológun ológun òun làwọn ọ̀rọ̀ àwọn bandisi. Ní tí bàbá Tinubu tó bá gbọ́ advice àwọn kinní tá a sọ pé mú wọn sùn yẹn bob ni plane ni pọ́n ní rí kó gbọ́ advice kó lò ó pọ́n gbogbo wa pátá wọ́n fi lé gbogbo bandit lọ́kọ̀ sóhun tá a fẹ́ fi ìjọba ológun ṣe torí aṣẹ ẹ̀má náà ni wọ́n tó bá gbé ìgbésẹ̀ yẹn ìjọba ìwà warawa ló máa dá jù ṣùgbọ́n ìgbà tá à ń sọ wá ní wọ́n ni wọ́n dáríjì àwọn bíi 700 and something bóyá 773 ni wọ́n lọ dáríjì ń jọ sí tí wọ́n dágbádá ìjà sí wọn lọ́rùn nígbà tí wọ́n ṣètúnú àwẹ̀ bóyá àwọn ló tún wá lọ pẹ̀lú àwọn bandits tí gbogbo ẹ fi wá burú dáì kò sẹni tó mọ wọn ni wọn dáríjì wọn kí wọn dáríjì wọn fún wọn lọ sí ọdọ àwọn us tàbí àwọn other countries wọn ní kinní yẹn torí mo rí pé láti ìgbà tí bàbá tinubu ti dórí oyè kò lọ sí us tó bá ní àwọn country míì tó ń do weapon yẹn wọn kó lọ bá wọn kọ ṣe é kọ gbé wá sí nàìjíríà so àmọ́ tèmi nìyẹn ìjọba babangida ọlọrun jẹ kárí irú ẹ mọ àtijọba àbáṣà kíni ìdáríjì sí babangida tẹ wá ń tọrọ ìdáríjì tó ti fẹmí ṣòfò tí àbá ń rántí june 12 sí july 6 kò ní.

0: to ya kwa wa
1: amen
0: bo ri le ba be si dun won ni fe ni ko kan wa shawati
1: amen edumare
0: sheri ni pa ki se on to ka ma gba bi eni gbagbo ti a le ba fi democracy ka ma fi we military a gboro ba gba bi akologun pada wa awon na bo ri le de je awon lo bo ri le de je won da fun kankan ewo atawon ito ti wa nda atawon ito ti to ti wo ka ki to wa beda awon bo ri le de je si ya si ma lo constitution ti ma lo constitution decree na no so lo lu wa bo ewo gbo awon retired general na se ko tun lo nda di ko ma awon agbesumo bi to tun for special wa to da gugu eru olo asanu wa
1: amen o
0: mo tun se gbo nsin pe ni pa lase to nbo nsin rada governor Katsina what to ko awon terrorist list me jade what to fe dash o so lohun won not easy bede ba won ni se be mo won fe ko ayen ta lose to nbo nsin olo asanu wa kini kan ti mo kan ri awon mo dua olo agbadua lai pe
1: amen
0: àwọn tá a wà ń lé lọ́pọ̀lọpọ̀ ọmọ tó ń ṣẹlẹ̀ àwọn ọmọ òdúà tó wà ń diaspora wọ́n ń gbìyànjú ọlọ́run àdẹ̀jẹ́ kó yọrí sí rere òun kà kó àgbálẹ̀ bàbá ẹ̀ lọ láìpẹ́ yìí àwọn ará bí yìí àlejò ọgbẹ́ àkàndọ́gbọ́n sí rọ ni àlejò ọgbẹ́ ara nsìn ẹ̀wọ̀n gbogbo wọn wọṣọ ológun tálámọ̀ lológun nsìn wọn pàdé ara wọn àtọlógún wọn ṣe kú pológun.
1: Ẹ ṣe bá mi, ẹ ṣe gan sa, bàbá mi àtọ̀dẹ ẹlẹ́wọ̀ ẹkùn láti sango. Ẹ lọ ẹ káàárọ̀.
0: Ẹ lọ ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀. Ẹyí rédíò yín ẹ
0: lọ. Ilé ẹ̀mí bàjẹ́ o.
1: Àmì.
0: Aláàtì ṣe láti ọ̀dà sábà bíi láti mèké.
2: FM Lagos, listen on the go at www.jordan105fm.
1: Ẹyí rédíò yín ẹ lọ lẹ́sà.
2: Get on the train. Follow us on social media. On social media. Facebook Jordan105.5FM. Twitter Jordan.
0: Hello.
1: Awa pelu yin sir.
2: 105FM. Instagram Jordan105FM Lagos.
0: So mo ewu ba ti to le di agbon de nbe to so pe pe
2: lesson on the go at www.
0: Awon ti agbe ko ke ka ma pa won awon ti won gbe ti won pa awon ka nbe ti won fe ka pa ti won ni o fe ti de won ti o boju weyin to ko di ba la ba da ni o ki ti re o yo won sugba iru o fe le a le ma lo tori ta wa ara wa ni ló jẹ́ kí bàbá tí n bẹ́ẹ̀ ní ìsìnkọ́mọ́ tó síwájú kó máa wọ ẹ̀yìn wò pé ìtì ìtẹ́lẹ̀ ogún ọdún ọmọ alákọ̀ọ́fà jẹ́ yẹ́ padà jẹ́ kọ̀ọ̀kan yìí ni ṣé ọgbọ́n ti wùlò orí owó máa padà kó ń bẹ̀ ṣùgbọ́n kí lóun fẹ́ fi sí ẹ̀bùn tó fẹ́ kí nàìjíríà ò dá ẹ̀jẹ̀ ká ní ti ara wa àbẹ̀rù ọlọ́run ìjà àwọn tí wọn fẹ fẹ yìí rẹ olóòfò alẹsẹgbórí wọn àwọn kókó ara olóòfò alẹsẹgbórí àwọn tí wọn pè olóògbé rẹ wọn tí wọn lóhùn bí àwọn tó aná ẹgbẹ àtàwọn ọmọ wọn lọ bó ṣe rí ẹyìn.
1: Ẹ ṣe gbọ́n sá yẹ sá. Ṣókí ni ẹja máa ṣe 09063352. Ẹyí rédíò yín yẹn lọlẹ̀ ẹ káàárọ̀. Ẹyí rédíò yẹn lọlẹ̀ tán. Ẹ káàárọ̀. Yẹ sá àǹdọ yín bá
0: ẹni ọmọọba kò ṣe oṣù ló ń sọ̀rọ̀
1: láti bòsà
0: láti àgbàdo
1: oya àgbà yín ní ṣókí o
0: ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ́sidẹ̀ntì wa kò kọ́gbọ́n lára awolowo kọ́gbọ́n lára abiola tó láwọn tẹ̀lé tó bá kọ́gbọ́n ni ìjọba ẹ̀ ò ní rí báyìí ìjọba tinubu ìjọba tó dára ni bàbá tinubu èèyàn tó dára ni táwa mọ̀ but mistake táwa bá yẹn ṣe ìgbà yẹn owó fọkàn sí kò wó ó kàn wó ìlànà tó gbé kalẹ̀ ni olórílà ilé àwọn haúsá yẹn rírà ìtòlí tó kẹlẹ̀ àwọn haúsá yẹn ló kó bá sí lọ́fí fọṣẹ́ yí lára bẹ́ẹ̀ ni kánú ṣèjọba ẹ̀ pé kò fọkàn sí kó fẹ́ lọ ní ẹ̀mí kó ṣe kó dára àwọn ìwọ́n lọ́mọ máa sọ pé tinubu làwọn fẹ́ kó lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni mo kọ̀ pé kí bàbá yẹn kó ronú

0: that won't she tell of you walk on water of you. Tell them my line. If I can't my line call it that room. It's an example they you.
1: Jordan 105 FM.
0: Look on you see. What one of all
2: me or she goes out. God bless you, sir. Hello, Caro.
3: Hey,
2: Caro, ma.
3: Aku share, aku weekend.
2: Yes, ma. Si ku ayajo ara wa loan.
3: Oh, daddy, a shop there.
2: Ami.
3: Inu ala, si ala ba wa share gongo gonto shele.
2: Ami, ami.
3: Kende a kisho na loan soro lati ala masho.
2: Eka bo ma.
3: Peri on tenti kari ni ipe ijoba awon logun ti won ti se koja lo.
2: Mm.
3: Ti won tun wa pada se joba lagbada. Gbogbo awon ti won se gbogbo awon iwa ti won ti wo dayen ti won tun pada wa lo nigba kan lagbada. So ilana yen ti won ti fi lele olosin te si waju. Teri lorilede to ba je wi pe iru awon ti won ti se joba ologun koja lo yen ti won fun won laye lati tun wa se ta lagbada pada lekeji ni. Boya ibayato die. Iru igba ti MK Abiola yen ko je pe aye ologun to wa nbe yen ko lu agbara ologun lati ye idibo ojo yen ni ti Abiola laye wole. Boya nkan ba ni pada die. But iru awon ti won de nje na ni se ti won se ologun ri tabi ti an je alagbada ni se yi. Bo ba je pe won fe ro tolorun ati ti eda eniyan ma ti won ni. O ye ki won ro yi pe oruko rere o sajuwura ati fadaka lo. Ka ti e wo pe teni kan ba se ti o ko ba dara ime lati gbiyanju lati se ko dara nitori oruko temi. To ti ye yin.
2: E seun.
3: So on ton kaluku ba se la ma pa se nipa e. Ire re na de lo ni kaluku ma je. Bibeli ni eni ba mo ire se ko ma se eni ba mo ka se ko ma se o le mi bo kankan. Ere ni nbe pelu mi lati san fun olukuluku gege bi ise re.
2: E se yam.
3: E ku se.
2: Yes ma, God bless you ma. 09060003352. Hello, Ekaro.
3: Hello.
2: Ekaro.
3: Ekaro, sir.
2: Yes, ma.
3: Eku ito.
2: Yes, ma.
3: Eku ku democracy. Awa. Eku trust awa yi.
2: Eshi yon.
3: Nkwa te mi kwa ni si oron ya. Kira awa yi ni kwi. Oloron ni kwa. Lo me nyori. Yen bero ni. Oloron ni kwa lo me nyori. Ibi ati sumo ni kwi. Awa lo guto shi lo no. Oluwa ko fun o fun ose ni. Abiola dade so na. Tolo ba dole yan ba ma de bi kan ko so bo ade be ni. Olorun ti ko pe birin aju yen se ma ri yen. Se wa ri baba wa Tinubu na. E ke ko se do lowo un na lo titi o. Awon Tinubu se dada awon to ko se gbe lo dori irin aju iru. Hello.
2: A wa pelu yin ma.
3: Àwọn olóńgbò ìrìn àjò irú ọlọ́run nìkan abáwa ni ojú Nàìjíríà wa yìí.
2: Àmì o.
3: Abáwa ṣe bá ṣe fẹ́.
2: Àmì o.
3: Àwọn ọmọ wa tí wọ́n kó náà lágbára ọlọ́run ọlọ́run á gbà wọ́n.
2: Àmì.
3: Ọlọ́run á gbà wọ́n lọ́lọ́run nìkan ló lè ṣe ọ̀nà wa ní ire Nàìjíríà
2: yìí.
3: Èmi tí mo ń sọ̀rọ̀ yìí láti Agége, mo pé Lọ́lá Ojú Ọlá pé.
2: Ẹ ṣe ma.
3: Ẹ jọ Ọlọ́run á bá wa to Nàìjíríà o.
2: Àmì o.
3: Ìgbà kó kéré tóbi àwọ̀ nílé o. Àwọn ọmọ wa náà Ọlọ́run á bá wa gbà wọ́n lọ́wọ́ wọn.
2: Àmì o Ọlọ́run.
3: Kò sẹ́yìn tó mọ̀ ṣe àtọ́lọ́run. Àwọn Boko Haram kánṣọ àwọn kidnapper gbọ̀kàn wọ̀nyí náà. Kò síbi tí ò sí. Ó kọ̀ jura wọn lọ bí ẹ̀ ni.
2: Ó
3: jura wọn lọ bí ẹ̀ ni. A jọ ń gbé, a jọ ń sùn, a jọ ń jí ni. Ọlọ́run nìkan
2: ló lè kó wa
3: yọ.
2: Ẹ ṣe gan ma. Èló ta ló wà ń bẹ̀? Ẹ káàárọ̀ o.
4: Ẹ káàárọ̀ sẹ́kú ètò sáà.
2: Yes ma, ó kọ yín o, àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
4: Ọ̀rọ̀ ọmọ Fẹ́lá ti fà kọ ìjà yìí.
2: Ẹ káàbọ̀ ìyá wa.
4: Ìyá ọlọ́wà máa fún yín ṣe.
2: Àmì.
4: Kẹ́rí níjọba alágbádá ẹ̀yìn ológun. Bàbá yìí Tunde Àgbọ̀n wo ló dá lóòótọ́ àwa sì kéré nígbà yẹn.
2: Fọ
4: mo kẹ́kọ̀ọ́ kan ta bá wà nu mọ́tò gan tó bá ju nǹkan sílẹ̀ tán rí pé wọ́n ni ti ẹ báyìí. Ó ní jìyà tí wọ́n sọ nìyẹn tó ìjọba àgbà yẹn ó ní discipline. Kò gbàkúgbà. Tó bá jẹ́ pé rúgbà yẹn làwọn bandits yìí yọjú wọn tó bẹ́ẹ̀ láti fi ogun tán ṣe kiri yìí. Orígbà yẹn bàbá yẹn ò gbàgbàkúgbà ìjọba àtẹ̀yẹ mi láìpẹ́. Ẹ wá rí bàbá mi Tinubu táwọn lọ lọ́wọ́ yìí náà Ọlọ́run á fún wọn sí.
2: Àmì.
4: Ọlọ́run Elédùmarè á jẹ́ kó dáa lásìkò tiwa.
2: Àmì o.
4: Ẹ rí àwọn ọmọ tán kó nílùú mi Ọlọ́run Elédùmarè á jẹ́ kán rí wọn gbà lágbára Ọlọ́run.
2: Àmì o.
4: Ẹ rí bàbá.

0: pàṣẹ wà lórí òye tá à ń sọ yìí náà àwọn náà níbi tán dáa sí o student loan owó oṣù àwọn ọmọ tán san òun náà wà ń bẹẹ tí wọn bá ṣe tí ò bá dá òun lára yìí máa máa sọ púpọ òkè sọ ọmọ mi tí ò láǹfààní àti lọ sukùl bàbá yìí sanwó ó wà ó súnmọ mi dáadáa bàbá yìí ló sanwó sukùl ẹ báyìí ní unit tó wà láti continue sukùl wọn ń ṣe ní àwọn ibì kan náà ọlọ́túbọ̀ fún wọn lágbára sí.
1: Àmì ẹ ṣe ìyá mi ẹ ṣe gan mọ.
0: Àbúrò ìyọlọ́ àbáwá borí wọn ẹ pé ètò tá a bá yín bọ̀.
1: Ẹ ṣe gan mọ. Olágbára abala àgbéyẹ̀wò la wà lórí ọ̀tún inú ìwé ìròyìn ní ìkànnì jọ́dá 105.5 FM tó ní ọjọ́ ẹtì Friday tó ní tí wàá jẹ́ àyájọ́ ọjọ́ tí à ń ṣe ayẹyẹ ìjọba àwa-arawa lórílẹ̀‐èdè Nàìjíríà látọdún 1999 títí di àsìkò yìí ó ti di ọdún kẹtàdínlọ́gbọ̀n 27 years tá a ti ń ṣe ìjọba àwa-arawa tó ti dúró sójú kan tá a ti ń tẹ̀lé tá a sì ń dìbò fáwọn tá a fẹ́ tí wọ́n sì ń wọlé 0906000 3352 ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe bá ń yí rédíò yẹn lọlẹ̀.
2: Jọ́dá náà ti sọ̀rọ̀ nígbàjẹ́ o wájú àpún yín o.
1: Àmì sà.
2: Ẹ̀yọ́.
1: A wà pẹ̀lú yín sà orúkọ yín àti ìgbà tí ń pè à ń gbọ́ yín sà o.
2: Mi ò gbọ́ yín o.
1: Àwa ń gbọ́ yín o.
2: Gbọ́ mi.
1: Bẹ́ẹ̀ ni sà. Ó dùn bàbá. À ń gbọ́ yín ketekete sà. À ń gbọ́ yín gidi gan ni sà. Nẹ́ẹ̀tì ló sáré já wa àárín. Ẹ̀lọ́.
3: Ẹ̀lọ́.
1: Ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀ bàbá.
1: Yes sà.
3: Ẹ kú iṣẹ́.
1: Ọlọ́run ló bá wa ṣe orúkọ yín àti ìgbà tí ń pè wá.
3: Ìmọ̀lẹ́ lorúkọ mi, mo ń pè látàyẹ̀kọ.
1: Ẹ káàbọ̀ sà.
3: Ẹ kú ètò.
1: Yes sà.
3: Ṣé rí ìlú tó bá ma orílẹ̀-èdè tí yóò bá dà oṣù mẹ́ta ni nígbà tí ìjọba bá gba ìjọba ìgbà tí yóò bá dàrú àárín oṣù mẹ́ta náà ni subsidy is gone ọjọ́ náà láti bẹ̀rẹ̀ wàhálà ní orílẹ̀-èdè àwọn ìjọba APC wọ́n ba ìjọba Jonathan jẹ́.
1: Ẹ má dárúkọ ẹgbẹ́ òṣèlú ẹ dákun.
3: Kódà ẹ ṣeun. So àwọn wọ́n bá ìjọba Jonathan jẹ́. Now ẹ mọ̀ wípé ká má yọ subsidy kúrò ọ̀nà àbáyọ ni gbogbo ilẹ̀ ń parọ́ nígbà náà pé wọn gbúdọ̀ yọ subsidy Jonathan gbúdọ̀ yọ kó gbúdọ̀ yọ kó gbúdọ̀ yọ ẹ̀yin débẹ̀ ẹ̀yin yọ. Àwọn tó kù náà ní jẹ́kẹ́ náà gbádùn ẹjẹ́ àrùgbà bẹ́ẹ̀ ẹjẹ́ kàrùgbà bẹ́ẹ̀ yẹn. Pọ́ìntì kan nìyẹn sà. Pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rí bọ́n ṣe yọ sọ́tújù kúrò yẹn kan wá sọ pé ok kọ́mọ́ kó jẹ́ yunifásitì nìkan kọ́ ní free education kò sẹ́nikẹ́ni tí ó gbọ́n yàn Nàìjíríà tó ní bá kìjọba tó lọ lọ́wọ́lọ́wọ́ ọkàn mọ̀ ọmọ ṣùgbọ́n ìbá náà lọ lóòdì kejì ṣùgbọ́n ní pápá nílùú òyìnbó ẹ wo tàírí àìkúnlá pé ọmọ kékeré tó gbàjọba ní tó gbà gbẹlógbà ẹ wo bó ṣe rọra ń ṣe kò sẹ́ni kankan tó lè sọ pé kó kúrò bẹ́ẹ̀ láéláé. So àwọn èèyàn wa wọ́n ṣe tán láti ṣèlú yìí wọ́n ṣe tán wọ́n mọ nǹkan tá lè ṣe.
1: Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ wọ́n ṣe wọ́n ń ṣe ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ náà ni. Ẹ̀lú ẹ káàárọ̀.
3: Ẹ̀lú àkàrọ̀.
1: Ẹ káàárọ̀ sà.
3: Ẹ kú iṣẹ́ náà.
1: Yes sà.
3: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Àmì o, orúkọ yín àti ìbítẹ́ tí ń pè o.
3: Olúfẹ́mi láti Ìbàdàn.
1: Ó yẹ bá wa dá sí pápápá.
3: Ní parọ́ mi dàdé. Ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwa tá a wà láyé. Fún àwọn tí wọ́n gbé wọ́n rí June 12th tá à ń sọ yẹn. June 12th ọdún yẹn ni o. Iye àwọn tó kú ṣe kà. Lẹ́yìn ọjọ́ yẹn June 12th ta wá ń celebrate ẹ̀ yìí fún àwa south west ni o ẹ̀ má tọ̀rọ̀ ayín jẹ the northerners ò ní threat ní June 12th wọ́n kàn lo ẹni tó kú bẹ́ẹ̀ olórí ìjọba tó kú bẹ́ẹ̀ kàn lo láti fi ṣe gbogbo ni kó lè get interest wa tó mọ̀ pé bẹ́ẹ̀ lọ́kọ̀ wa wà ibẹ̀ ni ọlọ́run ìbá ti bẹ̀rẹ̀ sí to Nàìjíríà padà ibẹ̀ ni ìbá ti bẹ̀rẹ̀ sí tó ṣùgbọ́n àwọn tí à ń sọ yìí látòkè wá Nàìjíríà tá à ń sọ pé Nàìjíríà á kì í ṣẹyọ kan náà ẹni tó wà ń bẹ̀ gbọ́dọ̀ mọ̀ nísìnyí ló mọ̀ fún ẹ pé àtún ẹni tó bá máa lọ sórí ìjọba yẹn ó gbọ́dọ̀ play the draft. Akọ wo ni ohun ti Tinubu koju lati gba to ti debe. Iye to le koju opo. Ṣe o ti ni sa pada sile. Awọn ta nso ye won ni agenda ti won loto. Eh ye investigation. Iye to mo boye ti e lo lide lodo won Olorun. Awa ni ko lo lide yi wulo fun ki samo. So awọ pe boya ijọba ologun kala fun le ri bi taori taori a o le ri lu eyan be taori a le ri afiru taori lo le sise ni Nigeria. So ologun osewa awọn to fe awọn ose awa mekunu awọn to fe lo bo ti asoro kini ologun ise awọn to ku be won ose awa
1: oda ise gosa
3: to olorun ran wa lowo won ose wa
1: amen
3: to but lọwọ lọwọ yi eni ma se joba yi baba mangeli wa go tori pe lori eto ni Nigeria do lori eto
1: e se baba
3: je Nigeria
1: e se baba asiko ti ko wa papa mara e ma je gbe pe kankan mo la asiko ti lo ide mo de se tete si ojo opo le to mo pe awon baba mama gbogbo won na ni won ma ni meji meta ti won fe so lori ayajo ojo ni ile ti a se sugbon we adupe lowo olorun oba to ti wa debi ta ti de laaro e ile gbo tu dojo aje lagba olorun ta lanfani ati pade lori otun nu we royin ago mewa sa ago mokan lani ojo aje titi dojo eti na la ma nse adupe lowo olotu agba lanre johnson mo dupe lowo gbo yin te pe patapata e na ni tan lowo yin e se nsugba wa lori otun nu we royin oju oni ti eyin na ajini gbe oni ji wa gbe ani toju le mole a ma mo se ogbon wa imo wa yo mo lekun si Razak Adejare na lo mujo ero wa Peter Olaniyi God bless you Ore Oluwa Ogunsolu Rookie Karim ajo wa nle agodo laaro eni eri Oluwa gbe mi leke Adebayo loruko temi MC Rawo yin na re o agbalagbe omode tin pe be baba iloko lagbara Olorun ba mi alafia mo fi yin le si to ba dojo aje Monday alafia latu gbo won ara wa mo yo o Olorun ba mi science ekaro aku opin ose aku mura ose tuntun na.

0: gbàdúrà láti ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kejì. Fi àwọn ọmọ gbọ̀nyà mi nù. Ah, mama ò gbàdúrà yẹn. Ògo tí ń gbọ̀nyà nù. Ògo tí ó gbé fún ọmọ mi tí ó gbọ̀nyà wọn nù. Tí ó gbọ̀nyà mi nù. Tí ó nu omijé mi nù. Tí àwọn èèyàn fi péjọpọ̀ mọ́ bá mi yàn lágbègbè láyìíká. Tí gbogbo ojú ó fi mọ́ wò mí pé mo gbàgbà yọrí àdúrà. Ọlọ́run gbé ògo yẹn fún ọmọ mi. Kọ Jésù. Nígbà tó tó àkókò láti jèrè ọmọ, ikú ò ní pa ọ́. Báwo kárí bá ṣẹ́dá? Èlì máa yára bàká. Bóyá mo jẹ̀mú ikú kan bẹ lórí ẹ tó ń ké tantan. Tí ó sọ pé ò ní jèrè ọmọ. Mo jẹ̀mú yẹn jóná. Gbogbo ẹ̀yin olú ọmọ tí à ń gbàdúrà fún. Ẹ̀yin ológun ọmọ tá à ń gbàdúrà fún. Ẹ̀yin olókìkí ọmọ tá à ń gbàdúrà fún. A ti ṣe bí ènìyàn lórí yín. Lórúkọ Jésù, Olúwa kó ṣe bí Ọlọ́run. A ti gbàdúrà fún kárí pàdúrà. Ìlérí Ọlọ́run kó ṣe lórí ẹ̀yin ọmọ wọ̀nyí. Jésù Olúwa wa, amín. Bó ṣe máa dé chọ́ọ̀chì láàárọ̀ yìí rèé o. Àti ní àárọ̀ ọ̀la. Lókèétì abúlé ẹ̀gbá tàbí fágbà. Gbé ọ̀kadà ọ̀la níyì last bus stop. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ àti ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lálẹ́. Ọ̀la níyì last bus stop. Adétọ́lá road. Chọ́ọ̀chì bàbá Adéfisóyè tó wà níwájú Olúrọ̀. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi láti inú Ogun State, ẹ lè gba Amadia, Ijaye, Powerline, Mount Joshua, Kọ́lá, Alákùkọ, Àjàlá. Àwọn ibi tẹ́ ti lè locate wa nìyẹn o. Ẹ gbé ọ̀kadà Adétọ́lá road. Sásọ pé chọ́ọ̀chì bàbá Adéfisóyè ni kẹ́ ẹ máa gbé mi lọ, wọ́n máa gbé ẹ débẹ̀. Níwọ̀n ìgbà táyé wà tí ọ̀run yóò wà, bí ẹnikẹ́ni bá dúró láti tayé ọmọ rẹ ní kókó, ilẹ̀ yóò gbé mi. Bí ẹnikẹ́ni bá fọhùn láti dí ọmọ rẹ lọ́wọ́, ilẹ̀ yóò gbé mi. Gbogbo ẹni tó sọ pé àkísà sọ, wọ́n máa fi nulẹ̀ ni. Tó ní ayé ọmọ rẹ wọ́n fi nulẹ̀. Lórúkọ Jésù, ikú oró ló máa kú. Mo ní kú oró ló máa kú. Mo ní kú oró ló máa kú. Ìdá Olúwa kó pádànù. Jésù Olúwa wa, àmì. Èmi ni màá gbé kọ́ yìí. Ìgbàkígbà tó bá ti pè mí tí ń gbé, gbìyànjú kó pè padà. Tó bá dẹ̀ ti pè mí, má ru ẹjọ́. Bàbá wòlíì mo fẹ́ kẹ́ gbàdúrà fún mi. Ọ̀rọ̀ àṣẹ ó jáde ṣe ó sì rí ọwọ́ Ọlọ́run. Nọ́mbà náà lélẹ̀. Ṣéèfù ẹ̀nà kó tó mẹ́sẹ̀jì wa ní ẹ̀ fún wa báyìí tí ẹ lè sẹ́ndì prayer request yín sí. Nọ́mbà náà lélẹ̀. Ṣéèfù ẹ̀nà kó tó mẹ́sẹ̀jì wa ní WhatsApp. 0806085 60 97 02 0806085 60 97 02 gbọ́ lẹ́ẹ̀kan sí 0806085 60 97 02. Ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp. Ẹ sẹ́ni prayer request yín. Ibẹ̀ náà lẹ ti mọ rí àdúrà gbà. Ẹ wá lọ join Telegram channel ẹ wa. Prophet Michael Adéfisóyè prayer channel lórí Telegram. Tó bá ti SARS fún bẹ́ẹ̀ yẹn, o máa gbé wa kó kàn join nísàlẹ̀. Gbogbo àdúrà tá ti gbà fún dídí ọdún méjì ló wà nbẹ̀. Ní orúkọ Jésù, wọ́n máa péjọpọ̀ bá yọ ayọ̀ ńlá lórí àwọn ọmọ rẹ. Àmín.
1: Ní Olúwa ti fi kọ́kọ́rọ́ àṣeyọrí lé Joseph lọ́wọ́ nípa títúmọ̀ àlá. Bẹ́ẹ̀ lolúwa yóò fi kọ́kọ́rọ́ àṣeyọrí léwọ náà lọ́wọ́ láti jà àjà ṣẹ́gun nínú ìpàdé àdúrà Sunday àsọtẹ́lẹ̀ méje àti Thursday àsọtẹ́lẹ̀ méje tó máa wáyé ní CAC Anointing with Fire Prayer Ministry. Àkòrí kọ́kọ́rọ́ àṣeyọrí Success Key. Olúwa ti ya àwọn Thursday wọ̀nyí sọ́tọ̀ láti yọ̀ǹda kọ́kọ́rọ́ àṣeyọrí ìbùkún rẹ. Thursday April 23, April 30, May 7, May 14, May 21, May 28 àti June 4. Bákan náà Sunday méje wọ̀nyí lolúwa yà sọ́tọ̀ Sunday April 19, April 26, May 3, May 10, May 17, May 24 àti May 31. Àdúrà Thursday méjì àsọtẹ́lẹ̀ yóò máa bẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀. Bákan náà àdúrà Sunday yóò máa bẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀. Olúwa ti ṣètò ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí tí yóò máa darapọ̀ mọ́ olùgbàlejò. Bàbá àdúrà Wòlíì Michael Adéfisóyè fún àkànṣe àdúrà tó ń ṣílẹ̀kùn irin. Ìpàdé àdúrà yìí máa wáyé ní Christ Apostolic Church Anointing with Fire Prayer Ministry, Abraham Ezomo Street, Ofadeo Road, Adetola Bus Stop, Lagos. Olùgbàlejò Wòlíì Michael Adéfisóyè. Telephone 0803462 8479 àti 0802-203-5389. Ìṣíkà ilé Dáfídì lèmi ò fi lè jìkà rẹ̀. Yóò sì ṣí, kò sí ẹni tí yóò tì í, òun ó sì tì, kò sì sí ẹni tí yóò ṣí.

Ọlọ́run tá a rí nínú Bíbélì kò bá wọn lò bákan náà. Torí náà, bá a bá rí ẹni tó ń fara wé ènìyàn pé àwọn kan gbàdúrà, ó dẹ̀ dáa fún wọn. A jẹ́ pé ìwà òmùgọ̀ àti ìwà ayé tí ò dáa ó là ń gbé. Ẹ̀ka alẹ́, ẹ̀kú àti àárọ̀, ẹ̀kú weekend. Jẹ́ òun lọ sínú òru, òru tó ń wọ̀ lọ yìí, ọwọ́ ayé ò ní ka ọ́. Ṣé àmì dáadáa, gbogbo pá àti agbára òru ò ní lágbára lé ọ lórí. Má jẹ̀mú òru ò ní bá ọjà, má jẹ̀mú òru ò ní gbé ọdẹ. Orúkọ Jésù Olùgbàlà, wà á rí ọwọ́ rere Ọlọ́run, wà á rí ojú rere Jésù. Ìrànlọ́wọ́ ọ̀run yóò jáde sí ọ, ó ń wọlé lọ sùn nìyẹn. Gbogbo ìdè àti ọwọ́ agbára ọ̀tá tó lè mú ọ mọ́lẹ̀, orúkọ Jésù Olùgbàlà, Olúwa dáná sun. Lálẹ́ yìí, mo fẹ́ kó o gbàdúrà, kó o dẹ̀ múra àti gbàgbà yọrí àdúrà. Wòlíì rẹ ló tún bẹ sọ̀rọ̀ lálẹ́ yìí o, wòlíì rẹ tí mo ń fàdúrà sí ọ wọlé lọ sùn, tó mọ́ ń fi ìjìnlẹ̀ orú wọn ẹ́. Olótùbà ẹ gbàdúrà, tó o bá rí ẹni tán dá dúró, bó bá dàbí pé nǹkan ò lọ lọ́wọ́ ẹ, tó bá dàbí pé gbogbo ọgbọ́n tó ń dá kò jọra wọn, tó jẹ́ wípé ó yígbó àdúrà títí, àdúrà náà dàbí pé o mọ àdúrà gbà, má kàn bí ara ẹ mẹ́lòmíì. Bẹ́ẹ̀ni sà, ayé wa jinlẹ̀ jura wa lọ, òkú wa lágbára jura lọ. Bẹ́ẹ̀ni a sí nínú lẹ́vù kan nínú ògo. Àwọn kan wà tó jẹ́ pé ògo òṣùpá ni wọ́n gbé wáyé, àwọn kan wà tí wọ́n gbé ògo òrò wáyé, àwọn kan wà tó jẹ́ pé ìràwọ̀ ni wọ́n. Bẹ́ẹ̀ ìràwọ̀ dẹ̀ tún ní lẹ́vù. So lẹ́vù tó bá wà, ó ní irú ògo tó máa jà. Ẹnìkan wípé kí ló dé tó gún dojú kọ mí tó báyìí, ṣáìsì ògo ẹ ológun ẹ ò gbọ́, ṣáìsì ògo ẹ ológun ẹ, sorógun tó ń jà lórí ọmọ ẹ, ṣáìsì ògo tọmọ yẹn gbé wáyé. Ó ní bó bá rí ọmọ tó ń ṣe gánagànà káàkiri, ṣáìsì ògo ẹ ní sà, ṣáìsì ògo ẹ ní. Tó bá rí ọmọ kan tó jẹ́ pé kò gbọ́ tiẹ̀, kò gbọ́ nǹkan tó ń sọ fún, kò rìn bó ṣe yẹ kó rìn, ṣáìsì ògo ẹ ní. Ogun là á fi ń mọ ṣáìsì ògo. Bẹ́ẹ̀ni nínú àdúrà, àwa tá a jẹ́ aládùúà, bó bá fẹ́ mọ ṣáìsì ògo tẹ́nìkan gbé wáyé, béèrè ogun tó jà. Bẹ́ẹ̀ni béèrè ogun tó jà, béèrè ìdojúkọ tó ní, wà á mọ̀ pé ṣáìsì ògo tó wáyé nìyẹn. Sórí ọmọ tó ń gbàdúrà lé lórí tí ò gbọ́ tiẹ̀ yẹ, ṣáìsì ògo ẹ ní. Bẹ́ẹ̀ni ṣáìsì ògo yẹn náà oló máa jẹ́ ṣáìsì àdúrà tó máa gbà, ṣáìsì àwẹ̀ tó máa gbà, ṣáìsì sọrí àánú tó máa ṣe, ṣáìsì ẹbọ tó máa rú, ṣáìsì bó ṣe máa rìnrìn àjò ẹ. Gbọ́ mi dáadáa, bàbá mi kan nínú Olúwa tó gbé òkò wòlíì àgbáyé wáyé, ìyá ẹ tètè mọ̀ pé ọmọ ológun lọmọ ẹ, ó múra. Wòlíì rẹ ló tún bá ẹ gbàdúrà o, mo ń sọ fún ẹ pé ogun tó ń jà yẹ èyí ṣe ogun lásán. Àìlówó lọ́wọ́ ẹ̀ ìṣojú lásán, ọmọ ẹ tí ò gbọ́rọ̀ yẹn ìṣogun lásán. Tó o bá fẹ́ mọ̀ ohun tó ń jẹ́ òkú nínú ẹ̀, òun ni ogun tó ń jà. Wọ́n bá ìjà torí pé o kàwé, wọ́n bá ìjà torí pé o ṣe. Mo ti sọ fún ọ pé tó o bá ń ja ogun, o mọ̀ pé torí ìràwọ̀ ìtàn rí nínú ẹ̀ náà ń bá jà, wọ́n fẹ́ kó tàn. Tó o bá ń jà lórí ọmọ, ohun tá ní kó wá ṣe, o náà fẹ́ sọ dìdàkudà. Bọ́mọ bá di ọmọ tó ń mugbó, tó bá ń dìdàkudà, má wulẹ̀ rò pé ẹgbẹ́kẹgbẹ́ ni rárá. Èṣù ló ti sáàrin àwọn tí ò ní jẹ́ kó dé èèyàn, torí wọ́n mọ̀ wípé tó bá rí òkú ẹ lò, ìràwọ̀ ni gbogbo ayé ló máa gbà bẹ́ẹ̀. Ìwọ wo ni ọmọ ń dà láàmú? Mo dúró nínú agbára Ọlọ́run, ọfà tó dìde sí ọmọ ẹ, òun ò ní jẹ́ kó rí òkú lọ. Má jẹ̀mú tó dìde sí àwọn ọmọ ẹ, òun máa gbé òkú wọn wọmi. Orúkọ Jésù Olùgbàlà, má jẹ̀mú yẹn túká. Bẹ́ẹ̀ ni sà, tó bá jẹ́ wípé onídìílé ò bímọ, mọ̀ wípé ìràwọ̀ kan ní nínú ọmọ ẹ gbé. Àwọn ológun kan wà nílé ọmọ ẹ, òun ni wọ́n jókòó tì pé kò ní ráyè lọ. Gbọ́ mi dáadáa, àjẹ́ kì í ja ìjà tí ò nítumọ̀.

0: ẹwọlẹ láàyè ogun tó dìde sí mi nítorí ìrànlọwọ tán ni màá rí láyé ẹwọlẹ láàyè ìwọ yìí ni solution fún àwọn kan bẹẹni sà àwọn kan máa tara ẹdí èèyàn àwọn kan máa tara ẹdìde àwọn kan máa tara ọmọ ẹdìde torí bẹẹ náà fi dìde sí wọn mọ pé bí ọkàn ọmọ ẹ bá balẹ ayé àwọn kan máa dá inú wọn máa dùn wọn máa bọ lọwọ ogun torí bẹẹ náà fi nàró mọ ọmọ ẹ wá sọ wípé ẹyin ogun tẹ nàró mọ mi tẹ ní ìràwọ mi ò ní yọ ẹ ṣubú lórúkọ olúwa mọmì lálẹ yìí wàá mú fọtò ọmọ ẹ wàá mú fọtò tara ẹ wàá mú gbogbo ẹ omi tí mo ní kó gbàdúrà sí yẹ omi tó máa wẹ èpè kúrò lórí ẹ èpè tó jókòó lé ẹ mọlẹ èpè tó jókòó lé àwọn ọmọ rẹ èpè tó nàró mọ ọmọ ẹ pé òun ò ní jẹ ojú èèyàn ọrọ òdì tó nàró mọ àwọn ọmọ ẹ tó lòun ò ní jẹ kán dìde orúkọ jésù ọba wẹkúwẹ pé ó wẹ dànù lórí ayé rẹ èpè yẹ kó parẹ kó parẹ kó parẹ kó parẹ kó parẹ kó parẹ.
1: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
2: Yes, so my people, this is not Jordan Drive. Now they listen.
0: Look, Jesus, go pare lori ayere. Lori kolua onora wamugu. Are kondoku. Epaipi kondoku lori ayere. Epa.

tọlọ́wọ̀ nígbà kọ́kàn rẹ̀ ó balẹ̀ lórí ọmọ ipa yẹ kó parẹ́ abáláyé tó ń bá àmúwáyé rẹ̀ jago orúkọ jésù olùbàlà kó parẹ́ ó ń gbàdúrà fún àwọn kan lémi olúwa sọ wípé kì í ṣe òun náà ogun jà àṣìṣe ìyá ẹ̀ òun ló dà ẹgbọ́n ilé ìsà à ń gbàdúrà fún ọmọ kan olúwa ní pé bí ìyá ẹ̀ lọ wá ìjà tó fi pọ̀ wá ọlọ́run mi ò àwọn kan wà ó gbọ́dọ̀ jẹ́ òpin nípa ayé àwọn ọmọ ẹ o gbọ́dọ̀ jẹ́ òpin nípa àwọn kan tó ṣẹlẹ̀ sí ọ bá ti

0: bàjẹ́ lórí ayé rẹ̀ sórí ọjọ́ Sunday. A fẹ́ gbà padà. Olúwa wí pé àwọn ayé kan wà tán ti tà láti ọ̀la náà ni màá ti máa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni ohun mẹ́rin tó wà nínú ayé yìí tí Bíbélì gan fi ayé wé ọjà ni. A máa sọ̀rọ̀ nípa ọjà ayé, a máa sọ̀rọ̀ nípa oko ayé, a máa sọ̀rọ̀ nípa ojú ogun ayé, a dẹ̀ máa sọ̀rọ̀ lórí pápá ìṣeré ayé. Bẹ́ẹ̀ni ọjọ́ Monday la máa bẹ̀rẹ̀ ọjà ayé. Olúwa sọ wí pé wọ́n ti gbé ọmọ yẹn lọ sí ọjà pàṣípàrọ̀, wọ́n ti mọ́gẹ́jì bùjókò ayọ̀ ẹ̀, wọ́n ti fi gbé ẹlòmíì dìde. Olúwa wá sọ wí pé òun máa gbà padà. Gbogbo ọ̀nà pátá ló máa fi gbàdúrà lọ́jọ́ Sunday. Tàlàfà ayé mi ra ti pín ẹ̀ padà. Olúwa gba ayé mi padà fún mi, mo gba nǹkan mi padà. Olúwa gbogbo ibi tá a ti fi ayé mi ṣèràpadà ẹlòmíì, ẹni tí ìyá mi ò mọ̀ pé ó fẹ́ gba ayé ọmọ ẹ̀ mi tó kàn wá tọrọ nǹkan lọ́wọ́ ìyá mi tó fi ayé mi ṣe pàṣípàrọ̀. Olúwa gba padà. Ọjọ́ wà nínú ayé o. Ọjà ayé wọn kì í náwó ń bẹ̀. Máa sọ nǹkan tí wọ́n ná nínú ọjà ayé fún ọ ló bá di ọjọ́ Sunday. Torí bẹ́ẹ̀ ló fi gbọ́dọ̀ bá mi gbàdúrà. Mọ́mì, ọmọ tó ń ṣèṣekú ṣe yẹ, òdédé ìrèkú rẹ̀ ọwọ́ pàṣípàrọ̀ ló wà lára ẹ̀. Bẹ́ẹ̀ni, tá a bá dá ayé ẹ̀ padà fún ọmọ aláàánú dẹ̀ lọmọ yẹ o. Bẹ́ẹ̀ni, ọjà ayé tó dàrú yẹ, ó dàrú. Ẹnìkan ló wá ná owó pàṣípàrọ̀ fún ẹ, òun ló gbé owó fún ẹ, tó gbàjé lọ lọ́wọ́ ẹ. Mo fẹ́ gba nǹkan ẹ padà. Ọjọ́ Sunday lájọ ń pàdé. Bẹ́ẹ̀ni sà, gbogbo iṣẹ́ tó dàrú yìí, ẹnìkan ló wá gbà lọ́wọ́ ẹ, òun ló jẹ́ kó máa lọ, kó máa bọ̀, kó má rí ọ̀nà lọ. Bẹ́ẹ̀ni, wá gba nǹkan ẹ padà. Ẹni fi aṣọ dúdú gba òkú lọ́wọ́ ẹ, iṣẹ́ bàjẹ́ láyé ẹ. Ẹni fi aṣọ dúdú gba iye lọ́wọ́ ẹ, iṣẹ́ bàjẹ́ láyé rẹ̀. Lórúkọ Jésù yóò dára fún ọ. Ó ti wọlé lọ sọ̀rọ̀, ó yá gbé omi kànga ẹ. Sáàmù yìí ló máa kà sí. Psalm 82, 83, 84, 90, and 94. Psalm 82, 83, 84, 90, and 94. Olùmọ̀kàsí òkúrí ẹ ó sá tó dáni rí ó padà sẹ́yìn. Gbogbo nǹkan pè ní èpè lórí ayé ẹ, Olúwa yóò wẹ̀ dànù. Àárọ̀ kutukutu ọlá olùmọ̀ fi wẹ̀ látorí délẹ̀. Rúru òhùn kò ṣe kó fi Ọlọ́run bẹ̀ ọ́. Dọ̀ọ́ fọ́ bó bá bàjẹ́, Olúwa yóò fọ lówó tó máa fi ṣe mí. Wà á fọ orí ẹ látorí désàlẹ̀ láàárọ̀ ọ̀la. Omi kànga ni tó bá jẹ́ kó ṣe ń bọ lálẹ̀ lọ pọ́n lálẹ́ ọ̀la. Bẹ́ẹ̀ni iṣẹ́ ta máa ṣe lọ́la nìyẹn. Ọjà ayé là ń lọ lọ́la. Má máa sọ fún ẹ àwọn ọjà yẹn àti irú àlá tó máa fi mọ̀tò wò tán ti fi ayé ẹ ṣe nínú ọjà ayé. Oníṣòwò wà o, wọ́n fi ayé èèyàn ṣòwò. Ìwọ ló mọ̀ àyànmọ́ náà fi ń ṣòwò nínú ọjà ayé. Má sọ ohun tán fi ń rà lọ́wọ́ ẹ. Má sọ fún ẹ, wàá dẹ̀ fi gbàdúrà. Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ. Ogun rẹ ṣẹ́, ìdí rẹ já, yóò dẹ̀ dára fún ọ. Ọkàn rẹ máa balẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá mi gbàdúrà, ẹ máa ń ṣe ìtọrẹ àánú. Ẹ ṣe ìtọrẹ àánú yẹn fún mi lálẹ́ yìí. Mo fi Ọlọ́run bẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Ẹ ta mí lọ́rẹ, ẹ ta ìpè mi lọ́rẹ, ta ìpè mi lọ́rẹ. Mi ò fi tipátipá mu. Ohun tí Ọlọ́run bá fi sí ọlọ́kàn fi sínú àkáǹtì tí wọ́n pè fún ọ. 6-1-4-2-0-8-3-8-7-2 Jumping last time. 6-1-4-2-0-8-3-8-7-2 Obey Daniel Olufemi Kọmọláfẹ́ kò wá pè mí. Tó bá jẹ́ pé o ti pè mí tẹ́lẹ̀ mi ò tí ráyè dá ẹ lóhùn. Gbogbo ọ̀la bàá ráyè dá ẹ lóhùn. Nọ́mbà tó lórí ọ̀fẹ́ àti ìpèlè lẹ́yìn 0-8-0-29-30-57-28 0-7-0-1-4-3-3-8-1-1-1 0-7-0-14-33-81-11 tàbí 0-8-0-2-8-6-1-2-2-3-8 0-8-0-28-61 22:38. Ìrànlọ́wọ́ ń bọ̀ lábá ọ, ojú ò ní tí ò, ó máa dára fún ọ, ó máa yọ̀ ló máa sùn. Má gbàgbé Sam tó máa kà sí omi ẹ lálẹ́ yìí, orú máa fi wẹ̀ lára kùtùkùtù ọ̀la. Sam 82, 83, 84, àti 90-94. Sam 82, 83, 84, 90-94. Sáàmù márùn yẹn olú máa kà sí. Láfíà fún ọ, orú ayọ̀ ló máa sùn. À ń pàdé lọ́la. Má gbàgbé o, ó ń bọ̀ lọ́dọ̀ mi lọ́jọ́ Sunday. God bless you.
1: From Lagos, this is
2: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with the voice for entrepreneurs.

0: Hallelujah.
1: Hallelujah.
2: Ẹjọ́ máa kí n gbogbo tẹ̀ tí náà láti máa gbọ́ ìkànnì yìí. Ẹ kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò tí wá kọfìdílé o. Àpàbí náà láti ń bọ́ lọ́run bá padà. Ìmọ̀lára láti sọ fún yín pé wòlíì àgbáyé ni Prophet Dr. MS Fabi yìí, bàbá possibility.
0: Ṣé ó bá Jésù Kristo lè máa kí ẹ? Ọlọ́run tí kò yípo padà. Bàbá o gbọ́ tiwa.
2: Amen.
0: Àwọn kan jáde lọ léni wọn ti ẹmọ mi tó ń lọ bàbá jẹ́ kán kórè wa lé.
2: Amen.
0: Àwọn kan ọmọ mi tó ń lọ bàbá jẹ́ kán jèrè wa lé.
2: Amen.
0: Àìsàn má jò ṣe wọn. Gbogbo ohun tá a sàmì kú sí lára olú apá ikú yẹn rẹ. Gbogbo ohun tá a ti kan pò sí wọn sílẹ̀ olú afọ́ ọ̀danù. Gbogbo ohun tá a gbẹ́ kòtò sílẹ̀ fún ẹni tó gbẹ́ kòtò yẹn máa jí sí.
2: Amen.
0: Ẹni tó torí rẹ jẹ́ wé ejò máa ṣan.
2: Amen.
0: Ọkàn rẹ̀ á balẹ̀.
2: Amen.
0: Wà á lùyọ o.
2: Amen.
0: Wà á mọ̀ ṣe.
2: Amen.
0: Jésù ló wà wá.
2: Bàbá èmi ni ọjọ́ Friday kí lóhun tẹ́ ẹ fẹ́ fi bá
0: a sọ. Gbogbo ọjọ́ Friday yìí tẹ bá ti ń bá wa lọ ní orí ètò ìnálẹ́ láàárọ̀ ẹ mọ̀ pé ìfẹ́.

0: 14:1. First Corinthians 14:1.
1: Ẹ máa lé
0: pa ìfẹ́.
1: Ẹ máa fi ìtara ṣàbẹ́rẹ́ ẹ̀bùn.
0: Tí ó ṣe tiẹ̀ ni. Ẹ máa sọ tẹ́lẹ̀. Ẹni tó sọ̀rọ̀ lédè àìmọ́. Ó ń bẹ́ni ọ̀sọ̀rọ̀. Kò bẹ́ ni ọ̀sọ̀rọ̀ bí kò ṣe pé láti fi ìdí ohun tó ń ṣe múlẹ̀ ló fi ń fèdè fọ̀. Mo sì gbàdúrà fún wa kan abalẹ̀. Ìyẹn ni wọ́wé 16:28 Proverbs.
2: Aláyìídá
0: ènìyàn.
2: Dá ìjà sílẹ̀.
0: Òun ni pé àwọn tó bá ti ń jẹ́ kí wọ́n pẹ́ ní hé ọláho tí òjò ẹni tí ò bá ti jó lóòótọ́ má bàá ṣe. Àwọn ló máa ń dalérú má fẹ́ jó má máa mẹ́jọ ilé rẹ̀ bọ́ta mọ́ má máa mú ọ̀rọ̀ ọmọ rẹ̀ sọ́dọ̀ àwọn ènìyàn mọ́. Àwọn aláyìídá ènìyàn túletúle ni wọ́n dalérú ni wọ́n wọ́n máa ń gbọ́ tẹnu ẹyẹ rò fún eku. Ọ̀rọ̀ yà dẹ̀ dayọ̀ ọkàn yà dẹ̀ balẹ̀ ìyẹn ni wíwé 10:12. Ìríra ní irú ìjà sókè ìfẹ́ ìyẹn ni pẹ́ni tó bá ti nífẹ̀ẹ́ nǹkan kì í jọ lójú kì í kà kan sí ẹ alọ́pàtì ẹ̀ kò fún wa lóúnjẹ jẹ ò nífẹ̀ẹ́ ni ó fi mọ́tò gbá ọkọ̀ kò fi mọ́tò gbé mi ò nífẹ̀ẹ́ ni ẹni tó bá bá tèèyàn jẹ kó mọ̀ pọ́jọ́ wájú ẹ̀ ló bàjẹ́ sílẹ̀ ìfẹ́ ṣe pàtàkì ìfẹ́ máa ń dáríjì ìfẹ́ máa ń ṣàánú ìfẹ́ máa ń ràn yàn lọ́wọ́ ìfẹ́ máa ń gbàgbé ọ̀rọ̀ àná ìfẹ́ kò sí nǹkan tó ṣe fúnfẹ́ tó máa ń dùn mo dẹ̀ gbàdúrà fún wa àníṣe lásán ọkàn wa dẹ̀ balẹ̀ ìyẹn ni pé 1 John 2:9.
2: Ẹni tó bá wípé
0: mo ń bẹ nínú ìmọ́lẹ̀
2: tó
0: kórè arákùnrin rẹ̀
2: ó ń bẹ nínú òkùnkùn
0: bí bẹ́ẹ̀lì sọ pé títí di sin nínú òkùnkùn ló wà ìyẹn ni òkùnkùn dẹ̀ tún wá fọ lójú ní bẹ́ẹ̀lì sọ abẹ́ẹ̀kọ́ ni ó yẹ ká.
2: Ẹni tí ó bá fẹ́ràn arákùnrin rẹ̀ ó ń gbé nínú ìmọ́lẹ̀ kò sì sí ohun ìkọsẹ̀ nínú rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá kórè arákùnrin rẹ̀ ó ń gbé nínú òkùnkùn ó sì ní nínú òkùnkùn kò sì mọ ibi tí òun rè.
0: Mo pray fún àníṣe lásán.
3: Amí Jésù.
0: Òun ni pé gbogbo ẹni tó bá ti kórìíra ènìyàn ní òkùnkùn ló wà. Gbogbo ẹni tó bá ní ìfẹ́ tó dẹ̀ ń sotọ́ inú ìmọ́lẹ̀ náà wà. Mo dẹ̀ gbàdúrà fún àníṣe lásán. Ọkàn yà dẹ̀ balẹ̀. Àwọn ìjì kan ń jà káàkiri tó ń gbélé tó ń pààyà tó ń gbọ́kọ́ tó ń gbayà tó ń gbẹ̀mí ènìyàn kò ní jà lọ́dọ̀ ẹ̀. Kò ní jà délé ẹ̀. Kò ní jà délé
3: ṣe.
0: 1 Corinthians 13. Ìfẹ́ a máa farada ohun gbogbo.
1: A máa gba ohun gbogbo gbọ́.
0: A máa gbọ́ ohun gbogbo gbọ́.
1: A máa retí ohun gbogbo.
0: A máa retí ohun gbogbo.
1: A máa fàyàrá ohun gbogbo.
0: A máa fi àyàrá ohun gbogbo.
1: Ìfẹ́ kì í yẹ̀ láyé.
0: Ìfẹ́ kì í yẹ̀ láyé.
1: Ṣùgbọ́n bí ó bá ṣe pé ìsọtẹ́lẹ̀ ni.
0: Tó bá ṣe pé ìsọtẹ́lẹ̀ ni.
1: Ó dópin.
0: Èèyàn ni pé ìfẹ́ a máa farada ohun gbogbo. Gbogbo ẹ̀ tó bá practice ìfẹ́ tí ó bá ti ní farada fún rẹ̀ ló máa di ẹ̀gàkọ́lé ẹ̀gàfẹ́nu ẹ̀tú. Sórí ẹ̀ ni ọkùnrin máa ní sùúrù fóbìnrin obìnrin máa ní sùúrù fọkùnrin ọ̀gá máa ní sùúrù fọmọṣẹ́ ọmọṣẹ́ máa ní sùúrù fọgà láìsí yẹn ìyákọ̀tẹ́ ni pé gbogbo nǹkan parẹ́ mọ́ ẹ lọ́wọ́ o gbọ́dọ̀ jó níbinú tó bá fẹ́ tó bá practice love má jó níbinú má jẹ́ ẹni tó ń tẹnu mọ́ ọ̀rọ̀ jù tó ń ronú mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ 3 years ago ó ṣe ń sọ ọ̀rọ̀ 10 years ago ó ṣe ń sọ bẹ́ẹ̀ náà ni ó ṣe lè bẹ́ẹ̀ náà ni ó ṣe lè o practice ìfẹ́ ìfẹ́ máa ń dáríjì mo dẹ̀ pray fún ẹ ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀ wàá lù yọ o wàá mọ̀ ṣe o iná ọ̀fẹ́ kò ní kú lára
3: rẹ̀
0: ẹ̀yàn ọmọ náà já gbàdúrà olúwa agbára tó sá wọlé yìí láti tú ilé yìí ká ó yá já. Agbára tó wọnú iṣẹ́ yìí tó fẹ́ daṣẹ́ ìrú olúwa lé wọn jáde ó yá gbà. Àwọn àìsàn kan bá dé lẹ́fù kan tí èèyàn jẹ́ pé àwọn èèyàn máa sá fún yàn o bó ṣe nǹkan fẹ́ràn èèyàn tó wọ́n sá. Ó dàbí wọ́n sọ pé èèyàn kó HIV nísìn ẹ kéèyàn kó corona virus kó wà lára èèyàn nísìn bó ṣe nǹkan ẹniyẹn fẹ́ràn ẹ̀ tá a máa sá sẹ́yìn fún ẹ. Òun ni ẹja gbàdúrà àìsàn tó fẹ́ lé orí lára mi àìsàn tó fẹ́ sọ mí dẹni táwọn èèyàn ń sá fún o àìní tó fẹ́ sọ mí dẹni téèyàn ń sá fún àìní tí ò ní jẹ́ kí n lè ṣojúṣe mi ẹ lé ẹ̀mí àìní jáde ẹ lé ẹ̀mí àìsàn jáde ẹ lé ẹ̀mí ìbínú tó lè lé ogbe yàn lára mi jáde.
1: Ẹ
0: gbàdúrà pé àmì kórìíra lára.

0: ẹjẹ Jésù parẹ bóyá
1: lọba Jésù bóyá lọba Jésù bóyá parẹ bóyá mi kórira lára mi lára mọ lára yá bóyá parẹ bóyá parẹ ẹjẹ Jésù parẹ ẹjẹ Jésù parẹ ẹjẹ Jésù parẹ bóyá parẹ parẹ parẹ parẹ bóyá mi kórira lára mi lára yá parẹ
0: Jésù Olúwa
1: amẹ
0: ẹjẹ gbàdúrà lẹ́kan sí ọwọ́ tó fìyà jẹ mí tí mi rí sójú tó pọn mi lójú tó ń dí mi lọ́wọ́ tó ní mi lára ó yà wọ́wọ́ yìí gbẹ lára mi gbẹ kíákíá ó yà
1: Dávidi
0: wípé mú ayọ̀gbà lára padà tọ́ mi wá fi ẹ̀mí òmìnira gbé mi dúró ẹjẹ́ gbàdúrà olúwa dá ayọ̀gbà lára padà sínú ayé mi fún mi ní ẹ̀mí òmìnira má jẹ́ ń ṣerú mọ́.
1: Oh, my dear,

0: Olúwa wa.
1: Amen.
0: Mo sọ tẹ́lẹ̀ sí.
1: I represent to you.
0: Àwọn tó máa ń dẹrù èèyàn.
1: Western of West Logging.
0: Wọ́n ò ní dẹrù.
1: Amen. Don't always tell.
0: Ẹgbàdúrà kejì.
1: Prayer number two.
0: Ìjì tó ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ jà mí.
1: That storm fighting me silently.
0: Olúwa dá dúró.
1: Lord, stop it completely.
0: Máì ní kí n
1: pa yìí. Stop it completely.
0: Àwọn kan bẹ́nu ìjì yẹn
1: báyìí. Some people dey in that storm right now.
0: Àwọn kò dẹ̀ mọ̀ pé ìjì.
1: Sometimes we make it a storm.
0: Toro ń fẹ́ bí afẹ́fẹ́.
1: Because it's coming like a wind.
0: Ẹlẹ́ àná. Yágàdà.
1: Ẹbí mímọ́
0: jọ.
1: Gbogbo
0: nǹkan tó yọ ká ló rí jí.
1: I see the energy is reducing.
0: Àwọn yòókù ń lọ òkè
1: lórí. Wọ́n lọ sọ àgbẹ̀ àgbẹ̀ dáhùn.
0: Olúwa dá ìjì.
1: Oh Lord, stop that storm.
0: Ìjì ayọ́kẹ́lẹ́ bàtà
1: mi. That silent killer storm.
0: Ẹgbàgbọ́ra lọ́wọ́ ẹ̀.
1: Remove power from me.
0: Kí á lè tètè ràn mí lọ́wọ́.
1: Let me know that I can be helping you.
0: Ẹ dá ìjì dúró.

0: Oluwawa.
1: Yes.
0: Mo sọ tẹ́lẹ̀ sí.
1: I promise that
0: to you. Lord Dide.
1: Hey, man, you need it.
0: Láàrin ẹgbẹ́.
1: Among your mates.
0: Lord Dide.
1: Sister.
0: Láàrin ọgbà.
1: Among your peers.
0: Ìrànlọ́wọ́ dé.
1: Help us come.
0: Orogo rẹ.
1: You need to know it.
0: Ẹ̀yin tẹ́ wọ̀ láì.
1: Those of you online.
0: Ẹ ṣí àlẹ́
1: yes, seven times.
0: Kò dẹ̀ sàmílẹ̀
1: méjì. I say seven times.
0: Lórúkọ bá tọmọ tẹ̀
1: mọ́. Ìdáná ọ̀pọ̀lá sọ̀rọ̀ àwọn
0: ẹ̀sìn. Orí bá.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi ní January tá a wá sí Ìbàdàn. Wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo ti ń kọ fún 17 years ní ilé bò ó. Ilé yẹn kàn wà ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Láńlọ̀ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòun ní àwa lòun fẹ́ ká ra aláàlówó. Ó láwa lòun fẹ́ póun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi. Àtura
3: àtura. Lona. Elé ìfẹ́ yìí ń kọ tẹ́lẹ̀.
2: Bẹ́ẹ̀.
3: Ọdún mélòó?
2: 17 years.
3: 17.
2: Bẹ́ẹ̀.
3: O wa wa ìgbà wo lẹ wá sí bí?
2: January.
3: January. Ẹjọ́ àwọn tó ra cement.
2: Yes sir.
3: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò bí?
2: Ẹ mo wá sọ fún Ọlọ́run mo ní kó bá mi kọ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
3: bíi January. Ẹnu January 6.
2: Bẹ́ẹ̀ni sá.
3: Ẹ tún wá ra ilé ẹ ànọ́dá.
2: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró dé àṣùgbọ́n a ti rà á báyìí.
3: Ẹ pàtẹ́wọ́ ẹ kìlọ̀ ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
2: Since 2007.
3: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6 kì í dẹ̀ ṣe kó wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́nu yẹn ti parí tiẹ̀ náà.
2: Kó
3: lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe kú lórí òkè
0: yìí,
3: let double grace work for you.
0: Orí ọ̀fẹ́ ṣe kó méjì ṣe
3: kọ́. Ọtọ́ pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
0: Amen.
4: Ọ̀rọ̀ yìí ti jẹ́ gidi.